ìgbésí ayé tí òun gbé nínú Galatia orí kejì ẹsẹ̀ ogún. Galatia orí kejì ẹsẹ̀ ogún. A ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe mí mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ohun ti kára rẹ̀ fún mi. Ó ń sọ fún wa pé ohun tí òun ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ò lè ṣe mọ́, ìwà tí òun hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ò lè hu irú ìwà bẹ́ẹ̀ mọ́. Nísinsìnyí òun gbé ìgbésí ayé ọ̀tún. Ó ní bí o bá bi òun léèrè, agbára wo tàbí ipá wo ni ó wà nínú ọkàn òun tí òun fi ń gbé ìgbésí ayé ọ̀tún? Ó ní kì í ṣe èmi o. Bí mo bá ń borí ìdánwò, ó ní kì í ṣe nípa agbára mi. Bí ó bá dàbí ẹni wípé Ọlọ́run ràn mí lọ́wọ́, mo sì ń gbé ìgbésí ayé òdodo ìwà mímọ́, ó ní kì í ṣe nípa agbára tí òun ti kára òun. Ó ní torí pé a ti kàn mí mọ́ àgbélébu pẹ̀lú rẹ̀. Ó ní ibi tí ẹsẹ̀ Jésù bá wà, ẹsẹ̀ wà ńbẹ̀. Ibi tí ọwọ́ Jésù bá wà, ọwọ́ òun wà ńbẹ̀. Ibi tí ara Jésù wà, ara òun wà ńbẹ̀. Èyí jẹ́ wípé kò sí ìyà nípa tàbí ìpínyà nípa Jésù àti ọkùnrin yìí. Ó ní ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe mí mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Nítorí bẹ́ẹ̀, agbára Kristi nínú rẹ̀, orí ọ̀fẹ́ Kristi nínú rẹ̀, ẹ̀mí Kristi nínú rẹ̀ ni ó ń jẹ́ kí ó gbé ìgbésí ayé ọ̀tún. Bí ìwọ pàápàá, bí o bá faramọ́ Jésù, bí o bá faramọ́ Ọlọ́run, tí o fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o fi ṣọwọ́ sí Jésù, tí a dáríjì ọ, tí o ní ìgbàlà, tí o ní ìyà nípẹ̀kun, tí Jésù wá ń gbé inú rẹ, kì í ṣe wípé ó ń gbé inú rẹ nìkan, tó ń jọba nínú rẹ, ó lè borí ìdánwò. Ó lè borí àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní àyíká. Ìgbésí ayé rẹ yóò jẹ́ ìgbésí ayé ọ̀tún, nítorí pé Jésù yóò máa gbénú rẹ láti fi agbára rẹ hàn, yóò máa gbénú rẹ láti gbé ìgbésí ayé ọ̀tún yìí. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ wípé o ti gba Jésù, bí ó bá rí bẹ́ẹ̀ wípé ìgbàlà Jésù ti jẹ́ tirẹ̀, bí ó bá rí bẹ́ẹ̀ wípé nísinsìnyí o ní ìdánilójú ìyà ẹni pẹ̀kun, nítorí wípé o ti wólẹ̀ fún Jésù, o ti fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, o ti fi kọ́ sí orí igi àgbélébò, ẹ̀jẹ̀ Jésù Kristì, o ti wẹ̀ ọmọ, ẹ̀mí Ọlọ́run, o ti bá ẹ̀mí rẹ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ìhùwàsí rẹ? Kí ni ó yẹ kí ó jẹ́ ìrìn rẹ, tàbí ọ̀rọ̀ rẹ, tàbí ìṣesí rẹ sí Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí ipa ìkẹta nínú ìwàásù tí ò ní ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristì. Ó ní bí a bá ti gba Jésù Kristì gbọ́, tí a ti mọ̀ wípé ó fẹ́ràn wa, ó ní ohun kan tí a ní láti ṣe, àwa pàápàá láti fi ẹ̀mí ìmoore hàn, a ní láti ní ìfẹ́ sí Ọlọ́run. Kì í ṣe ìfẹ́ orí ahọ́n, kì í ṣe ìfẹ́ ti ètè, kì í ṣe ìfẹ́ tí a kàn ń sọ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí kò jinlẹ̀ nínú ọkàn wa. Èyí ni a fi pè ní ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristì tí ó kú fún wa, nítorí iṣẹ́ ìyanu, iṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìràpadà tí Jésù ti ṣe nínú ọkàn wa. Kí a wo Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ adùn ìjọba Ọlọ́run wò, bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ ìfẹ́ Ọlọ́run wò, bí ó bá jẹ́ pé nítòótọ́ ni oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, ó fẹ́ràn Ọlọ́run nítorí wípé ó mọ̀ wípé ó fẹ́ràn rẹ̀. Ìfẹ́ aláìlẹ́gbẹ́, ìfẹ́ àìlópin, ìfẹ́ tí ó jìn ju òkun lọ, ìfẹ́ tó ga ju ọ̀run lọ, ìfẹ́ tí kì í kú, ìfẹ́ tí kì í yẹ̀, ni ìfẹ́ tí Ọlọ́run fi fẹ́ wa. Nítorí bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa ni a láti gbà á rò lónìí wípé ǹjẹ́ bí Ọlọ́run ti fẹ́ mi tó báyìí, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbésí ayé mi, nínú iṣẹ́ ìsìn mi, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó fẹ́ mi báyìí, wípé èmi pàápàá mo fẹ́ràn rẹ̀. Ìfẹ́ wa sí Ọlọ́run yẹ kí ó farajọ ìfẹ́ rẹ̀ sí wa. Báwo ni ìfẹ́ Ọlọ́run sí wa, báwo ni ó ṣe rí? Kí ó sì máa gbàárò, kí ó máa gbé yẹ̀wò wípé ǹjẹ́ ìfẹ́ tèmi tí mo ní sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run ní sí mi? Jẹ́ kí a wo àpèjúwe ìfẹ́ Ọlọ́run sí wa, ìfẹ́ Kristì sí wa, kí a sì máa béèrè lọ́wọ́ ara wa nínú ọkàn wa wípé ǹjẹ́ ìfẹ́ tí èmi ń fi hàn sí Kristì, sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run fẹ́ mi? Nínú Jòhánù orí 13.

ẹsẹ̀ ìkíní. Yohanu orí kẹtàlá ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ kí àjọ ìrè kọjá kí ó tó dé? Nígbàtí Jésù mọ̀ pé wákàtí rẹ̀ dé tán, tí òun ó ti ayé yìí kúrò lọ sọ́dọ̀ Bàbá, fi fìfẹ́ tí ó fẹ́ àwọn tirẹ̀ tí ó wà lé ayé, ó fẹ́ wọn títí dé òpin. Rántí ohun tí a ń sọ. Ohun tí a ń sọ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nísinsìnyí Jésù Kristì ní àkókò tí a ń ka ọ̀rọ̀ yìí, ó ń lọ sí orí igi àgbélébò, ó fẹ́ kú fún wa, ó fẹ́ jìyà fún wa. A sì mọ̀ wípé ìjìyà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ń kérora wípé ìbáṣepẹ́ aago yìí lè rí mi kọjá, ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni ṣíṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìyà, ìpọ́njú àti àwọn nǹkan wọ̀nyí wọ́n wà níwájú rẹ̀, síbẹ̀síbẹ̀ ní ti wípé ó fẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó fẹ́ àwọn tirẹ̀, ó fẹ́ àwọn ọmọ ìgbàlà. Ó sọ wípé ó fẹ́ wọn títí dé òpin, kí o sì máa gbé yẹ̀wò wípé ó yẹ kí ìfẹ́ tirẹ̀, ó yẹ kí ìfẹ́ tèmi kí ó fara jọ ìfẹ́ tí Kristì tí ó fi fẹ́ wa. Ǹjẹ́ ní àkókò àìsàn jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò àìríjẹ jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò ìpọ́njú jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọ́n ṣáọ̀tì, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó dàbí ẹni wípé wàhálà ló rọ̀gbà yí ọká, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Kí a mọ̀ wípé Jésù Kristì ìfẹ́ tí ó fẹ́ wa kì í ṣe ìfẹ́ tí ó jẹ́ wípé a máa ro ti ara rẹ̀ nìkan. Nígbà tí wàhálà tàbí ìpọ́njú tàbí ìjìyà orí igi àgbélébò tí ó dojúkọ, jẹ́ kí ìfẹ́ tirẹ̀ kí ó farajọ ìfẹ́ tí Kristì fẹ́ ọ. Nínú Jòhánù orí kẹẹ̀dógún, Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Èyí ni a ń sọ fún wa nípa ìfẹ́ Kristì, ìfẹ́ tí ó fún wa ní ìgbàlà, ìfẹ́ tí ó fún wa ní ìyá nípẹ̀kan, kì í ṣe ìfẹ́ kékeré. Ó ní ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn tirẹ̀, fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìfẹ́ tirẹ̀ ó ha farajọ èyí sí Jésù Kristì àti sí Ọlọ́run, nítorí wípé nítorí ìgbàlà tirẹ̀, nítorí àti jogún ìyà nípẹ̀kan ni Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ìwọ fi ohun gbogbo lélẹ̀ fún Ọlọ́run, fún Jésù, nítorí ìfẹ́ tí o fẹ́? Nínú Jòhánù orí kọkànlélógún, orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún, ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Simoni Pétérù pé, Simoni ọmọ Jona, ìwọ fẹ́mi ju àwọn wọ̀nyí lọ bí? Eṣe tí Jésù Kristì fi ń béèrè irú ìbéèrè yìí, ohun tí ó ń sọ ni wípé Pétérù, ó mọ̀ wípé mo wà ní àjùlé ọ̀run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó mọ̀ wípé àwọn áńgẹ́lì ló ń forí balẹ̀ fún mi, ó mọ̀ wípé ilé dídán, ilé tó lẹ́wà ni mo wà, ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́. Ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fún ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí? Èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run, mo sì fi wọ́n sílẹ̀ láti wá sínú ayé, láti kú fún ọ, láti ṣe iṣẹ́ ìràpadà, iṣẹ́ ìgbàlà rẹ. Ó ní nísinsìnyí, Simoni ọmọ Jona, ǹjẹ́ ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ọlọ́run ń bi ọ́ ní ìbéèrè kan náà wípé àwọn nǹkan tó yí ọ ká, ìbáṣe òwò rẹ, ìbáṣe ẹbí rẹ, ìbáṣe àwọn ọ̀rẹ́ rẹ, ìbáṣe àwọn aṣọ, ìbáṣe àwọn dúkìá, ìbáṣe àwọn nǹkan tó gbé lé ọkàn wípé mo fẹ́ ṣe tibí, mo fẹ́ ṣe tọ̀hún, mo fẹ́ di báyìí, mo fẹ́ di nǹkan míì. Ǹjẹ́ o fẹ́ Jésù? Ǹjẹ́ o fẹ́ Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ? Ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé, máa bọ́ àwọn àgùntàn mi. Ohun tó ń sọ fún ni wípé, bí o bá fẹ́ mi ní tòótọ́, ó yẹ kí o lè ṣiṣẹ́ fún mi. Bí o bá fẹ́ mi ní tòótọ́, ó yẹ kí o máa bọ́ àwọn àgùntàn mi. Bí o bá fẹ́ mi, ó yẹ kí ojúṣe kan wà ní ètò ìgbàlà, ní ètò ìwàásù rere tí o ní láti kópa nínú rẹ̀. Ìwọ náà bí o bá sọ wípé o fẹ́ Ọlọ́run, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o màdúrà gbà, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá sílé ìsìn déédé, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá sùn rere, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í bọ́ àwọn àgùntàn Jésù, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o fi hàn nínú ìwà rẹ, nínú ìṣe rẹ, wípé ìfẹ́ tí ó ń sọ yìí kì í ṣe ìfẹ́ orí ahọ́n, ó jẹ́ ìfẹ́ tí a fi sí ojúṣe. Ó ń sọ fún àwọn pé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a fẹ́ Jésù, ó yẹ kí a fẹ́ ẹ ju àkókò wa, kí a fẹ́ ẹ ju ohun ìní lọ, kí a fẹ́ ẹ ju àwọn ọ̀rẹ́ lọ, kí a fẹ́ ẹ ju ẹbí lọ, kí a fẹ́ ẹ ju ohunkóhun nínú ayé lọ. Nínú Jòhánù
orike dogun ese ikesan ati ese ikewa ni Jesu Christi lo tun ti ran wa leti on ti o yorisi bi o ba je pe ni to to wi pe ife wa o fara jo ti Christian ninu Johan orike dogun ese ikesan gege bi baba ti fe mi be li mi fe yin e duro ninu ife mi bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo mo si duro ninu ife re o so fun a wi pe iba se igba ojo iba se igba erun o nduro ninu ife baba oni iba se igba ti arije igba ti a orije o nduro ninu ife baba oni iba se pe a wa ninu lori agbami ati ijisin ijinja oni emi duro ninu ife baba oni bi emi ti duro ninu ife baba ti nko yese ti mo duro lai siye meji ninu ife baba bi eyin ba fe mi ni toto oni ki a wa na ni igba iponju ni igba wahala ni igba idunu ni igba iponju ni igba rije ni o ni igba orije ni igba ise wa ni igba ti ko si ise ki a duro ninu ife baba ki a si ma gboran se yi ni an pe ni we pe a feran olorun ni toto ati wi pe a nse igboran si ohun ti o pa lase fun wa ninu Johanu ori kerinla ese ikedogun oni bi eyin ba feran mi e o pa ofin mi mo bi eyin ba feran mi eni ti a ba feran a o ka si eni ti a ba feran a o ka ro re si eni ti a ba feran a o pa ase ati ilana re mo eni ti a ba feran ohun ti o ba nfe ni awa na yo fe oni bi o ba fe fihan wi pe ni toto lo feran ohun oni ki o pa ofin ohun mo epistle kini ti Johanu ori karun ese ikeji si ese iketa epistle kini ti Johanu ori karun ese ikeji ese iketa nipa eyi le awa mo pe awa feran awon omo olorun nigbati awa feran olorun ti a si npa ofin re mo ki se wi pe tori pe a nkigbe hallelujah tabi wi pe a nko orin nigba gbogbo tabi wi pe a ma wa si ile isin nikan ni a fi mo wi pe a feran olorun oni bi a ba feran olorun ni toto a o pa ofin re mo gbogbo to pa lase fun wa ni ani lati karamaisi ki e ninu ese iketa nitori eyi ni ife olorun pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nira bi o ba je pe ni toto la feran re ofin re koni nira fun wa koni gba wa ni ojo pipe ti a tin gbo oro kan o se se nipa iwoso nigbagbo o se se nipa atunse o se se nipa loko laya gege bi oro olorun ki a ma gbo ki a ma gbo ki a ma gbo ki a ma le se ki a ma so pe o soro ni mo fe se emi nfe o soro fun ara ni ko ri e ko ri be oni bi a ba feran olorun ofin re koni nira fun wa eni ti a ba feran ohun ti o ba fe a o fe nkan won yi pelu o n so fun abi ani lati bi a se ni lati fi olorun ninu Matthew ori ikeji le logbon Matthew ori keji le logun e se gafara fun mi ori keji le logun ni ese iketa din logoji ori keji le logun Matthew ese iketa din logoji 37 Jesus si we fun o pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe Oluwa Olorun re ki oye wa wi pe nigbati a ba fe Olorun a o pa ofin re mo nje kini eyi tumo si o n so fun a wi pe bi a ba feran Olorun pelu gbogbo aya wa a o pa ofin Olorun mo pelu gbogbo aya wa bi a ma feran Olorun pelu gbogbo okan wa a o pa ofin Olorun mo pelu gbogbo okan wa bi o ba si se pelu gbogbo inu wa agbara wa ni a fi fe Olorun ani lati pa ofin re mo pelu gbogbo inu gbogbo agbara gbogbo oye gbogbo imo ti o wa ninu wa ife toto ni ife ti ngboran bi a ba fe ni toto a o ka oro re si a o si gboran si lenu ju gbogbo eniyan lo ife atokan wa si olorun lo n wi pe awon ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo bi o ba ri awon kan ti won lo ede yi ni akoko ti awon ebi ti won koju si won ni akoko ti awon aladugbo ti won doju ija kan won ni akoko ti awon ti won jo nse ise kan na nibi iso won ti won so fun won wipe o ti o rara o oni lati so nta fe ni ti o ri iru eni be ti o so wipe awa ko gbodo sai gboran si olorun ju eniyan lo o ye ki o mo wipe ife Christi ninu iru eni be lo nsoro bi ati ri ninu awon aposteli ise awon aposteli ori karun nigba
nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́. Nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù, kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́, kí wọn kí ó kọ sílẹ̀. A rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣe nínú bíni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ṣùgbọ́n Pétérù àti àwọn apostoli dáhùn, wọ́n sì wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kì í ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi, tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ò jẹ́ ṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà, bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa, ọwọ́ ṣó ni lè ká wa. Nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò, bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí, ó kàn rí i lásán ni, kò sóhun tí adìyẹ lè ṣe. Èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn Ọlọ́run, tí Ọlọ́run sì fẹ́ràn rẹ, tí ó ń gbé inú rẹ, tí ó ń sì gbé inú rẹ, ó jẹ́ bí àgbàdo inú ìgò. Ayé kò ní lè ṣe nǹkan kan fún ọ. Ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó, wọn ò ní lè fọwọ́ kàn, nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìpèsè Ọlọ́run, ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́ríntì kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ohun tí ojú kò tíì rí, àti tí etí kò tíì gbọ́, àti tí kò tíì wọ ọkàn ènìyàn lọ, àwọn ohun wọ̀nyí tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni, mo ní àwọn tí ó ṣe kíni, àwọn tí ó fẹ́. Bí o bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ Ọlọ́run, mo kí ọ kú oríire. Nítorí wípé àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ, kò sí ohun tó lè gbà lọ́wọ́ rẹ. Ohun tí ojú ò tíì rí, ohun tí etí ò tíì gbọ́, ohun tí ò tíì wọ ọkàn ènìyàn lọ, ni àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá tíì ní ìgbàlà, bí o bá tíì gba ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi fún ọ, ó yẹ kí o gba ìfẹ́ Kristi lọ́sàn yìí. Bí o bá sì jẹ́ ẹni tí ó ti gba ìfẹ́ Kristi, ṣùgbọ́n tí o tún ń wo ìta, tí ó ń rò wípé nǹkan kan wà lóde lọ́hùn tó fẹ́ lọ mú lọ́hùn, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń fẹ́, ó wà nínú ìjọba Ọlọ́run. Èyí tó ní nísinsìnyí, bó tilẹ̀ ti ní ìbùkún, sọ fún ọ wípé ìbùkún tó tóbi jù bẹ́ẹ̀ lọ, nítorí ìfẹ́ tó jinlẹ̀, nítorí ìfẹ́ tó ga. Ọlọ́run ti pèsè àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ìbùkún ayérayé àti ìbùkún ti ìsinsìnyí. Ohun tí ojú kò tíì rí, tí etí kò tíì gbọ́, àti tí kò tíì wọ ọkàn ènìyàn lọ, àwọn wọ̀nyí ni nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ jó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú ọkàn rẹ, pẹ̀lú agbára rẹ, pẹ̀lú inú rẹ, pẹ̀lú ohun ìní rẹ, pẹ̀lú gbogbo ayé rẹ. Njó fẹ́ Ọlọ́run, njó sì ń fẹ́ láti pinnu fún Ọlọ́run wípé òjò ìbá máa rọ̀, iná ìbá máa jó, ìbá jẹ́ ọ̀sán gangan, ìbá jẹ́ òru ọ̀gànjọ́, ìbá jẹ́ nígbàkigbà, ìbá jẹ́ ìdájí, àwọn ọ̀tá ìbá máa yí mi ká, àwọn ẹbí ìbá máa kó tì mí. Mo ní láti fẹ́ Ọlọ́run, mo fi gbogbo ayé mi, gbogbo ẹ̀mí mi, gbogbo ọkàn mi, gbogbo ara mi, gbogbo nǹkan iwájú, mo fún Ọlọ́run pátápátá. Mo fẹ́ fẹ́ Ọlọ́run, mo fẹ́ fẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo èrò, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ipá mi. Mo fẹ́ fẹ́ Ọlọ́run. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run. Bí o bá sì jẹ́ ẹni tí ò tíì ní ìgbàlà, ó yẹ kí o ké pe Ọlọ́run. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ti gbọ́ nípa ìfẹ́ rẹ̀, nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹkun. Sọ fún Ọlọ́run wípé lọ́sàn yìí o gba Jésù Kristì gbọ́, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀, kí o fi ayé rẹ, kí o fi gbogbo rẹ̀ fún Ọlọ́run pátápátá, wípé o jẹ́ ti Ọlọ́run, o jẹ́ ti Ọlọ́run. O ní padà sínú ẹ̀ṣẹ̀, o ní padà sínú ayé. Kristì yóò máa gbé inú rẹ, ìfẹ́ Kristì yóò wà nínú rẹ, agbára Kristì yóò mú ọ dúró. O lè jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí o bá ti di ọmọ Ọlọ́run, bí o bá ti di ẹni tí ó ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ìfẹ́ rẹ, o fẹ́ Ọlọ́run. O fẹ́ Ọlọ́run ju ohun ìní lọ, o fẹ́ Ọlọ́run ju ayé lọ, o fẹ́ Ọlọ́run ju ẹbí lọ, o fẹ́ Ọlọ́run ju ẹnikẹ́ni ju ohunkóhun lọ. O ní, bí o bá rí bẹ́ẹ̀,
o di eni ti owo ta o le ka o di eni ti yo ni jo je ajogun olorun ati ajumo jogun pelu kristi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

wọn fẹ fi ìmoore hàn wọn fẹ dúpẹ lọwọ ọlọrun fún ohun tí ọlọrun tí ó ti ṣe fún wọn ohun tí wọn sì ń ṣe yìí ohun tí a rí ni wípé wọn a máa fi owó sílẹ wọn rò wípé bí wọn bá ti fi owó sílẹ bí àwọn tilẹ̀ ń mu ọtí àmupara bí àwọn tilẹ̀ ń ṣe ohun tí kò tọ́ bí àwọn tilẹ̀ ń jà àwọn ti fi ìmoore wọn hàn rárá kò rí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ lẹ́kọ̀ọ́ ìhìnrere tí ó sì gba ẹ̀kọ́ ìhìnrere wípé kì í ṣe kọ́bọ̀ tàbí náírà tí a fi sílẹ̀ nìkan ni a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìrìn wa ìwọṣọ wa ìṣe wa a fi máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ẹlòmíràn wọn a sọ wípé àwọn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn àwọn nǹkan mìíràn tí ó jẹ́ wípé àwọn olóògùn àwọn kèfèrí ni ó máa ń lo nǹkan wọ̀nyí àwọn abọ̀rìṣà ni ó máa ń lo nǹkan wọ̀nyí wọn àkókò rùn wọn àkókò ra wọn máa wá sí léèsì tí a wá sọ pé èwo ló wá ṣe a ní èní ni ọjọ́ ìdúpẹ́ ni ó kó nǹkan tí àwọn abọ̀rìṣà tí wọ́n wọ̀ ni ó kó kọ́ra kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíràn bí a bá sọ wípé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn á pe àpèjẹ wọn máa fi owó ṣòfò wọn máa lùlù wọn máa jó wọn máa kọrin wọn máa mutí wọn máa sọ wípé àwọn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀ fún àwọn tí ò ní ẹ̀kọ́ ìhìnrere ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó wà ní ojoojúmọ́ nípa ọ̀rọ̀ ẹnu wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa ìṣe wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa ìrìn ẹsẹ̀ wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa ìṣoore lójoojúmọ́ fún àwọn tí kò ní nǹkan lọ́wọ́ tó wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa ìwà ìtẹríba nípa kíka bíbélì nípa àdúrà gbígbà nípa ìgbésí ayé wa tí a fi sọ́wọ́ ọlọ́run láti máa wo ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ó yẹ kí a ti mú ọ̀rọ̀ ọlọ́run lò èyí ni a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n òye kò yé àwọn ẹlòmíràn nítorí bẹ́ẹ̀ a ní láti yin ọlọ́run nínú gbogbo ibi kíkà wa yìí ó ń sọ fún wa nípa irú ipò tí a gbọ́dọ̀ fi ọlọ́run sí nígbà tí a bá ń fi ọpẹ́ fún a gbọ́dọ̀ rí i gẹ́gẹ́ bí bàbá ohun gbogbo tí a ní ní àgbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú kristi olúwa wa ìfara ẹni jì wa ní gbogbo iṣẹ́ wa àti ìṣe wa ó yẹ kí ó wà fún ògo ọlọ́run kí a ba lè fi ẹ̀mí àti àmì ìmoore wa hàn sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run nípasẹ̀ jésù kristi ó yẹ kí ó yé wa nígbà náà wípé ohun tí a ń ṣe ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu ìrìn tí a ń rìn àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí wọn kí ó máa tàbùkù sí ọlọ́run tàbí kí wọn kí ó máa fi ọpẹ́ fún ọlọ́run nínú orin dáfídì orí ọgọ́fà dín kan òókan ẹ̀sán orin dáfídì orí ọgọ́fà dín kan ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ọgọ́jọ ó lé mẹ́rin ẹsẹ̀ ọgọ́jọ ó lé mẹ́rin òókan ẹ̀fà ẹ̀rin nígbà méje lóòjọ́ lèmi yìn ọ́ nítorí òdodo ìdájọ́ rẹ ohun tí ó ń sọ fún wa níhìn ni ó pé ní ìgbà gbogbo láàárọ̀ ni lọ́sàn ni lálẹ́ ni àti nígbà mìíràn ni ọjọ́ ni ó yẹ kí a máa yin orúkọ olúwa bí a rí jẹ kí a yin olúwa bí a ò rí jẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí a rí jẹ lánàá èyí tí a rí jẹ ní ọdún tí ó kọjá bí iṣẹ́ wà lọ́wọ́ wa kí a yin olúwa bí ó bá dàbí ẹni wípé iṣẹ́ ò tó lọ́wọ́ wa nísinsìnyí kí a dúpẹ́ wípé òun ló sá àti mú wa dúró òun ló ti ń gbé wa dúró òun ló ń pèsè fún wa láti ìgbà tí a ò ti níṣẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí a bá ń yọ̀ nínú kristi tí a rí wípé ọlọ́run gbàdúrà ìlérí rẹ̀ ó múṣẹ fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ó bá dàbí ẹni wípé nǹkan kan falẹ̀ díẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí a máa sọ fún ọlọ́run wípé a ò mọ ìdí rẹ̀ tí ó fi dàbí ẹni wípé a ní nǹkan tí ó falẹ̀ díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú Tesalonika kínní orí karùn-ún ni a ti ń wo ẹsẹ̀ ìkejìdínníogún Tesalonika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo

0: Orin ìkẹtàlélógójì. Ṣe ìdájọ́ mi, Ọlọ́run, kí o sì gbọ́ ọ̀ràn mi rò sí aláìláàánú orílẹ̀-èdè. Gbà mí lọ́wọ́ ẹlẹ̀tàn àti ọkùnrin aláìṣòótọ́ ni. Nítorí ìwọ ni Ọlọ́run agbára mi, éṣe tí ìwọ fi ṣá mi tì, éṣe tí èmi fi ń rìn ní ìgbàwẹ̀ nítorí ìnilára ọ̀tá ni. Ràn ìmọ́lẹ̀ rẹ àti òtítọ́ rẹ jáde, kí wọn kí ó máa ṣe amọ̀nà mi, kí wọn kí ó mú mi gun òkè mímọ́ rẹ àti sínú àgọ́ rẹ wọn ni. Nígbà náà ni èmi ó lọ sí ibi pẹpẹ Ọlọ́run, sọ́dọ̀ Ọlọ́run ayọ̀ ńlá mi, ní tòótọ́, lára dùrù lèmi ó máa yìn ọ́, Ọlọ́run, Ọlọ́run mi. Éṣe tí orí rẹ fi tẹ̀ba, ìwọ ọkàn mi, éṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi, ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí tí èmi ó ṣáà máa yìn síbẹ̀, ẹni tí ṣe ìrànlọ́wọ́ ojú mi àti Ọlọ́run mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì, orí ìkẹrìndínlọ́gọ́je, òkan, èjì, ẹ̀fà ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ, tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì, orí 30, ẹsẹ 5. Nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyégbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lí

0: rọ̀ níhìn-ín ni a ti ń ka ohun tí dáfídì kọ nítorí dáfídì ó jẹ́ ẹni tí ọlọ́run fi sí ipò gíga bí ọba kìí ṣe bẹ́ẹ̀ nìkan ó jẹ́ jagunjagun ó jẹ́ ẹni tí ó rí wàhálà ẹni tí ó ní ìṣòro ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀ kí ó tó di ọba ó ní wàhálà gbà tó tún di ọba tán ó ní wàhálà ní ìdílé ó ní wàhálà ṣùgbọ́n ó mọ agbára ọlọ́run èyí tí túni sílẹ̀ èyí tí dani ní ìdè agbára ọlọ́run èyí tí mú kí gbogbo èdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́ èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹ̀kún pẹ̀dí alẹ́ kan ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ẹlòmíràn wọn máa ṣe bí ẹni tí kò ní ìrètí ìbìnújẹ́ dorí àgbàkodò a di wípé kí wọ́n máa san ẹkún àsunrìn láìmọ̀ wípé ọlọ́run wa ẹni tí máa nu omi jẹ́nu ni ṣùgbọ́n wọn á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí wọn á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́ wọn a máa sun ẹkún àsundẹ́kun wọn á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá ọkàn wọn nǹkan yìí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó lè gbàdúrà ṣùgbọ́n dáfídì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a má ṣe sọ̀rì tínú nítorí pé bí ẹkún pẹ̀dí alẹ́ kan ó dájú ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ kí akunkun sọ ní èdè tí ó lè yé wa dáradára bí àìsàn pẹ̀dí alẹ́ kan ó dájú pé ìwòsàn ń bọ̀ lé òwúrọ̀ kí akunkun sọ lé ọ̀nà tí a mọ̀ wípé ó bá ìgbésí ayé wa mu wípé bí àìní bí ìpọ́njú bí ó tilẹ̀ pẹ̀dí alẹ́ kan wípé ó dájú wípé ìdáǹdè àti ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run ó ń bọ̀ lé òwúrọ̀ ohun tó ń sọ ni wípé ṣé a mọ̀ pé bí a bá sùn lálẹ́ bí a tilẹ̀ rò wípé òórọ̀ jìnà sí ìgbà tí a sùn wípé dájúdájú òórọ̀ yóò dé ohun tí a ń sọ ni wípé nígbà mìíràn bí ènìyàn bá wà nínú àìsàn ìṣẹ́jú márùn-ún a dàbí wákàtí mẹ́wàá lójú wa nítorí ìrora nítorí wàhálà tàbí bí ènìyàn bá ní ìpọ́njú nínú ẹbí rẹ̀ ọjọ́ kan a dàbí ọdún kan lójú wa èyí ni olórin yìí fi ń sọ fún wa wípé bí ẹkún tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìbànújẹ́ tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìrẹ̀wẹ̀sì tilẹ̀ pẹ́ di alẹ́ kan bí ìnilára àìní bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ àti ìpèsè àti ìtura wípé ó ń bọ̀ lówùúrọ̀ jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ nínú orin dáfídì orí kẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ó ní nígbà tí olúwa mú ìkó lọ sí òní padà àwa dàbí ẹni tí ń láàlá kí ni dé tí a sọ bẹ́ẹ̀ ohun tí ó ṣe wọ́n ni wípé wọn ò mọ̀ wípé a tún lè mú ìkó lọ sí òní padà a ti kó wọn lẹ́rú lọ kìí ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ọmọ wọn la ti sọ di ẹrú kìí ṣe bẹ́ẹ̀ nìkan àwọn pàápàá wọn ò ní ìrètí ọ̀la ìrètí ọjọ́ tí ń bọ̀ wọ́n ti rò wípé kò tún sí àbáyọ wọ́n ti rò wípé kò ní sí ìdáǹdè wọ́n ti rò wípé ọ̀tá yìí ó máa jẹ gàba lórí wọn títí wọn ó fi kú tí wọn ó fi fi ayé sílẹ̀ ọlọ́run wá lànà fún wọn wípé kí a tó mú wọn padà sí ibi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mú wọn padà sí ààyè tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tún mú àwọn nǹkan tí wọ́n ti pàdánù rẹ̀ kí a tún mú un padà sí ìgbésí ayé wọn àwọn tí a ti kó lọ nígbà tí olúwa ṣe nǹkan wọ̀nyí fún wọn wọ́n sọ wípé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí a ti ń sunkún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò tún sí ẹkún mọ́ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí a jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a nílara tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a ò jẹun gbádùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ọlọ́run tún wá ṣe ìpèsè ńláńlá fún àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí àìsàn tí ó ti so lọ́jọ̀ kalẹ̀ àwa tí ó jẹ́ wípé àìsàn kò jẹ́ kí a lè jáde àìsàn kò jẹ́ kí a lè ṣe bí a ti fẹ́ ṣùgbọ́n tí ọlọ́run tún wá dá sílẹ̀ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa tí wọ́n ti ń sọ wípé bí wọn ò bá ṣe ṣe abẹ wípé kò sí bí a ṣe lè yọ nínú rẹ̀ ṣùgbọ́n àdúrà wẹ́rẹ́ kí a pe orúkọ Jésù a sọ fún ọlọ́run wípé kó bojú wò wá kó mú àìsàn yìí kó mu kúrò ní ìgbésí ayé wa wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni àlàáfíà dé bẹ́ẹ̀ ni ìtura dé bẹ́ẹ̀ ni ìwòsàn dé bá wa àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí ó ń tàn mí jẹ ni àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí ó ní ó dàbí àlá lójú wa ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín ó dá mi lójú wípé ó rẹ́rìn nínú jésù nígbà tí a bá mú ìkulọ̀ rẹ padà nígbà tí a bá mú àìsàn rẹ kúrò nígbà tí a bá mú èyí ọṣù tí sí àwọn aláìwà bí ọlọ́run sí ọ nígbà tí a bá mú kúrò ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé olúwa ṣeun ńlá fún wọn ó dá mi lójú pé ọjọ́ kan bọ̀ kò sì jìnà réré tí àwọn aláìgbàgbọ́ tí àwọn kèfèrí tí àwọn aládùúgbò rẹ tí wọ́n máa sọ wípé ìyábìnrin lágbájá ọlọ́run ṣe nǹkan ńlá fún ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ ó gbé o nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú ọlọ́run fún ìgbà pípẹ́ tí wọn ò lóyún rí tí wọn ò bímọ rí ó jẹ́ mọ̀ ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o nígbà tí ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa àwọn kèfèrí yóò máa bá wa yọ̀ wọ́n máa sọ wípé olúwa ṣe ohun ńlá fún wọn ó ní olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ ní sòrò farabalẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run má sá káàkiri má fi ọlọ́run sílẹ̀ jókòó síbi tí ó wà dúró ti olúwa gbàdúrà sí olúwa ó dájú wípé ọjọ́ ìgbàlà tirẹ̀ ọjọ́ ìdáǹdè tirẹ̀ ọjọ́ ìtúsílẹ̀ tirẹ̀ ọjọ́ ìwòsàn tirẹ̀ yóò dé ayọ̀ yóò gbẹnu rẹ kan ó ní olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù ó ní ó wá sọ fún wa ó ti ń sọ nípa èrí ti ara rẹ̀ ó ti ń sọ nípa ìdáǹdè àti ìtúsílẹ̀ tí àwọn ní ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìpòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn ó wá ń sọ fún ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká èwo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn àwọn ọmọ ísírẹ́lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀ àwọn tí ó sì máa ń ṣe darandaran wọ́n pọ̀ nínú wọn nítorí wípé ìlú ísírẹ́lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn ẹ̀rù á máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará midian ni ó ka nǹkan wọ̀nyí jẹ a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti syria ni wọ́n wà tí wọ́n ka gbogbo èso oko wa jẹ ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn nítorí bẹ́ẹ̀ wọ́n fi omijé fúrúgbìn ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé ọlọ́run ṣẹ́gun ọ̀tá ọlọ́run mú àwọn midian ó mú ọ kúrò ó lé wọn jìnà réré ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká kí a mú wá sí ìgbésí ayé tiwa ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun wá ní kí ó fò kí ó nìṣó wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án tó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà á di wípé òní orí ló ń dùn mí o ọ̀la ikùn ló ń dùn mí ọ̀túnla ọmọ ni òyí nínú ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú a máa sọ pé irú oyún wo ni mo ní yìí á dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn ṣùgbọ́n bí ó bá dúró ti olúwa bí ó bá gbẹ́kẹ̀lé olúwa ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ ọlọ́run ó dájú wípé a ó fi ayọ̀ ká wípé ní ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa ọlọ́run yóò tọ́jú wa ó ṣe dúró ti olúwa ó ṣe gbẹ́kẹ̀lé olúwa àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn àwọn fẹ́ lọ sí tibí má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé olúwa nítorí wípé ọlọ́run yóò mú ìkólọ sí òní padà ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì ru ìtí rẹ̀ ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí a wo àwọn ẹlòmíràn kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú kí ni ó máa ń ṣe fún wọn èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú olúwa èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé olúwa kí ni ìnilára kí ló máa ń ṣe fún àwọn ẹlòmíràn jẹ́ kí a wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje ní tòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín ní tòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín. Ohun tí a ń sọ fún wa níhìn ni wípé ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ọmọlúwàbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí kìí jà kìí dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tí ì mọ ọlọ́run, ó kàn jẹ́ ọlọ́gbọ́n ènìyàn, oníwọ̀ tútù ènìyàn, ó jẹ́ ọmọlúwàbí, ṣùgbọ́n ìnilára déba, ìpọ́njú déba. Irú ènìyàn bẹ́ẹ̀ tí a ti máa ń rí ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu rẹ̀ nígbàtí àwọn ẹlòmíràn tí wọ́n bá wà nínú ìṣòro bí a bá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ a sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n, nígbàtí ìpọ́njú bá déba ẹni yìí fún ara rẹ̀, nígbàtí ìnilára tí ó bá déba ẹni yìí fún ara rẹ̀, a dàbí ẹni wípé gbogbo ọgbọ́n tí ó ní wípé ó ti sọ wọ́n nù, a dàbí ẹni tí ń sinwín, a dàbí ẹni tí ń sọ̀rọ̀ rádaràda, a dàbí ẹni tí ń sọ nǹkan tí kò mú ọgbọ́n lọ́wọ́, a dàbí àsínwín. Kí a má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún wa. Ṣé ìwọ náà máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeé ṣe bóyá àwọn gbọ́ wípé ọkọ̀ ní jàǹbá, wípé ọkọ̀ wọn sì wà nínú mọ́tò yìí, wọn ò tí ì mọ̀ kí ló ṣẹlẹ̀, wọn ò tí ì mọ̀ bóyá Ọlọ́run ti dá ọkọ̀ wọn sílẹ̀, tàbí bóyá ohun tó ṣẹlẹ̀ nǹkan ráńpẹ́ kan ló kàn ṣe ni èṣe tí ó ṣe ọkọ̀ wọn, wọn àkáwọlé rí, wọn máa kígbe, wọn máa sọ̀rọ̀ bí ẹni tí ó ti sọ ìgbàgbọ́ nínú Ọlọ́run nù. Ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìnilára díẹ̀, ìpọ́njú díẹ̀, èṣe jàǹbá ọkọ̀ díẹ̀, a sọ irú ẹni bẹ́ẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ bí ẹni pé ó di àsínwín, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ àtìyàwó àtijọ́ ń gbé papọ̀ lálàáfíà, kò sí gbọ́nmi sí omi ò tó, kò sí wípé a ń bára wa jà nígbà kan rí, kò sí wípé mbolo lọ mbolo ti ń bọ̀, kò sí wípé bóyá ń fura síra wa nígbà kan rí, ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé nǹkan kan ló wá ṣẹlẹ̀ tí ẹnìkan parọ́ mọ́ ìyàwó yìí wípé bẹni pé ìyàwó yìí tún ní àlè níta. Bí ọkọ ti ń gbọ́ a kò tí ì mọ kí ni kúlẹ̀kúlẹ̀ àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ nítòótọ́, ó ti ń faraya, ó ti ń dàbí ẹni tí ò lọ́gbọ́n, ó ti ń dàbí ẹni tí kìí ṣe ẹni tí a mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí oníwọ̀ tútù. Ìnilára ó mú ọlọ́gbọ́n di àsínwín. Nítorí bẹ́ẹ̀ kí a ṣọ́ra, kí a máa jẹ́ kí ìnira tàbí ìpọ́njú kí ó jẹ́ kí a sọ̀rọ̀ òdì, kí a má jẹ́ kí ìpọ́njú tàbí àìsàn tàbí ìjẹníyà tàbí ohunkóhun kí ó mú kí ọ̀rọ̀ òdì blasphemy kí ó jáde lẹ́nu wa. Jẹ́ kí a wo orin Dáfídì 107, orin Dáfídì 107, kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Ṣe gáfrà fún mi, kí a wo ẹsẹ̀ 39. Ẹ̀wẹ̀ wọ́n bùkù wọ́n sì fà sẹ́yìn nípa ìnira ìpọ́njú àti ìkàánú. Ohun tí wọ́n jẹ́ kí ó yé wa níyìn ni wípé àwọn ẹlòmíràn ẹ̀wẹ̀ wọ́n máa bùkù wọ́n máa fà sẹ́yìn nítorí ìnira. Àwọn ẹlòmíràn ohun tí a máa ń rí ni wípé wọn kì í rìn déédéé mọ́ nínú ìjọ, bí wọ́n bá ní wàhálà díẹ̀ èyí tí wọn bá fi àkókò yìí dúró de Olúwa kí wọn kí ó dúró ti Olúwa, kí wọn kí ó gbàdúrà, kí wọn kí ó rọ̀ mọ́ àgbélébu Jésù Kristì, kí wọn kí ó sọ bí Jákọ́bù wípé èmi kì yóò jẹ́ kí o lọ àfi bí ìwọ bá bùkún mi. Èyí tí wọn bá fi ṣe bẹ́ẹ̀ wọn máa rìn ségesège. Bí a bá ti sọ wípé lágbájá kí ló dé, wọn pe orúkọ yín ní ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, tàbí wa inú ìwé mímọ́ wípé kí ẹ ka àkósórí, tàbí wípé kí ẹ dáhùn ìbéèrè kan, àmàrí yìn ṣé kì í ṣe pé ẹ wá sílé ìsìn. Ọ̀nà mi pọ̀, wàhálà tó dé bá mi nísìn, mi ò mọ bí màá ṣe yanjú ẹ. Ọlọ́run ló ń bá wa yanjú wàhálà, Jésù ló ń bá wa ru wàhálà wa lọ, òun ló wá kó ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tó wá sí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ègún nítorí ẹ̀ṣẹ̀, òun ló wá kó wọn lọ. A ò ṣe wá sẹ́sẹ̀ àgbélébùú, a ṣe ń rìn káàkiri, a fẹ́ di ọmọ onínàkúnà, a ń fà sẹ́yìn nítorí ìnira àti ìpọ́njú àti nítorí àwọn àjálù tó ń dé bá wa nínú ayé. ni ise awon elomiran won ma se be ni ti ko ni reti won ma se be ni ti ko lọlọrun won ma se be ni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni olowa bi a ba si wa ninu olowa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le si nidi ko si aisan ti o le wa ninu agbo ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu olowa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju o wa ki a mo we pe ko so tun seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni wepe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo we pe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi ohun se le yo wa kuro ninu won ninu exodu ori keta ese ikeje oluwa si wi pe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si so kale wa lati gba won lowo awon ara Egypt je ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo Israeli awon mo Israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun Abraham wipe Abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu o jade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wipe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo Jesu Christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa niwaju wa ati awon oke ti o wa niwaju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wipe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan Job ni a n pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni wepe o je odaran tabi o je elese ti o buru ju won ro wepe nitori be ni awon kan won se sele si kini idahun Job wo Job ori ketalelogun Job ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkankan laye sugbon Job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kankan wa ki a le so be o ye ki eni kankan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wipe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wipe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko
1: amọ we pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se we pe adan won wo bi ki ba se we pe ayiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se we pe a se idanwo fun won a ki gbe won si waju awa na o mo we pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je kin so fun o awon eniyan wa won ma so fun a we pe ikoko ti o sebe to dun ide re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se we pe adana si idi re ki se be nikan ikoko ti an so nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagun jagun ki awon jagun jagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti ani lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi e ba nso nipa igbagbo ninu olorun o le mo boya oni igbagbo ninu olorun o sesan ri oni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o tile ni wahala kan to ngbadura lori re ri eyi ni olorun ma se nfi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba parito a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti an so ni wo pe olorun mo isoro wa olorun mo awon ohun ti an la koja o si daju we pe olorun le gba wa wo orin dafidi le kan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini Oluwa wi pe nigba yi emi o dide emi o si yo yo si ibi ailewu kuro lowo eniti nfe si nihi ni olorun so fun wa wi pe bi talaka ba je eniti anilara bi awon alaini ba mi imi edun si oluwa wi pe oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o ngberaga lori won we pe owo gba won o ye ki a mo we pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni we pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo we pe olorun to bi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori kejidinlogun ese iketadinlogun ori dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota tile lagbara ju wa lo o daju pe olorun yo gba wa olorun yo to wa sile olorun yo da wa nide ki yo je ki awon ota ki won ki o gbe wa mi sugbon kini a le se ti a o fi ni idande pipe idande kikun kini a si le se leyin igba ti a ba ti ni idande pipe yi lati pa idande na mo ye ki a wo ikini ani lati je eni ti o mo olowa ati eni ti oluwa mo gege bi eni ti re ani lati di atunbi ani lati di omo olorun nitori eyi ni a fi le ni isegun wo iwe Isaiah ori ikerin le ni adota ori ikerin le ni adota ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti o le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo odale ebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse oluwa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse oluwa ani lati je eni ti o mo olorun ani lati je eni ti o ti ba olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo da lebi mo je mo fe ki o di mo fun o wi pe ki Isaiah ki o tun ma so oro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji se kia kia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati Hezekiah oba gbo o fa aso re ya o si fi aso ofo bora o si lo sinu ile oluwa ohun kan ni o sele nihin oba Assyria ni o ran awon iranse re lati deroba Hezekiah oba Assyria si nso fun wi pe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele olorun to wi pe ohun o segun re ohun o segun awon eniyan re ohun o ko won lo gege bi eru ohun o si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju oluwa nihi ni olorun ti fun ni isegun bi o tile je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi tinu olorun eni ti o gbekele olorun wi pe bi a tile dide ogun si wa bi atile koju ija se wa bi awon alaigbagbo bi won tile do ti wa ti won fe se wa ni ibi we pe olorun ni owo da wa sile olorun ni owo gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori na bayi ni oluwa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta ofa kan sibe ki yo si mu asa wa asa wa siwaju re be ni ki yo si wo ki yo si wa odi odi ti nihi ni olorun so fun Hezekiah wi pe o mo pe ko so ija ti oba Assyria se si o ki o le se o ni nkan nitori wi pe olorun ti se tan lati daabo bo ilu yi o ni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wi pe oba Assyria eyi ni ni oba tabi alagbara ninu awon egbe okunkun awon alagbara okunkun won ki yo wa si ile re won ki yo wa si odo awon omo re o ni ki yo si ta ofa sibe ofa ota ki yo wa si ile re loruko Jesu pada si Isaiah ori kerin le ni adota ki o wo ese iketadinlogun ko si ohun ija ti a se si o ki o le se o ni nkan Isaiah o ran awon omo Israeli leti ki won ki o ranti obi oba Egypt bi o ti lagbara to sugbon ko si ohun ija ti oba Egypt ti o se si won ko si bi o le o se le se won ni nkan o ni ki won ki o ranti agbara Goliath o ni sugbon ko si ohun ti Goliath le se fun David ati fun Israeli o ni kan ko si ranti ti o sele ni lolo yi nigba ti oba Assyria ti o dide si oba Hezekiah o ni ko si ohun ija ti o le se si ti o le se nkan o ni be gege ni fun iranse oluwa kookan be gege fun eni kookan wa ti o mo oruko oluwa be gege ni fun eni kookan wa ti o gbekele oluwa wipe ko si ohun ija ti a se lati odo awon elebo logun ko so ija ti a se lati odo awon ti o ni agbara okunkun ko so ija ti a se lati odo awon elemi okunkun awon ti o ni emi emere ko si o ija ti a se lati odo awon aborisha tabi lati odo awon elegun ti o wa ni abule oni ko so ija ti a se lati odo awon alalupa ida kankan ti o le se oni nkan oni gbogbo ahan ti o dide si o ni idajo ni wo dalebi eyi ni ogun awon iranse olowa lati odo olowa ni ododo won ti wa ni olowa we nitori be je ki a ri we pe ati di atunbi aje ni olorun ati pe ati ko ise sile ati wi pe amo olowa ni tooto ki se be nikan ani lati je ni ti o kun fun adura eni ti o kun fun adura bi abaje eni ti o fe ni idandi kuro ninu inilara kuro ninu iponju kuro ninu aisan kuro ninu ajalu ti o njalu awon ti o wa ninu aye o ye ki a je ni ti o kun fun adura o ye ki a je asoro magbesi o ye ki a je eni ti nsoro boto boto kaakiri aarin ile ti ki ile ka bibeli ti ki ile gbadura ari awon elomiran bi o ti le je pe won ni wahala ninu ebi bi o ti le je pe won ni aisan ni ago ara won bi won wa sinu ile esin won ki gbadura bi won lo si idapo ojule won mo bi ati gbadura bi won wa nile ti ara won won mo bi ati gbadura o mo eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to madura agba eni to nke pe olowa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi olorun a so fun pe ki a be si ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wi pe a fe ni isegun a fe bori ese a fe bori eso a fe bori awon ajalu ti o nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo orin dafidi 100 le 7 orin dafidi 100 le 7 ki a wo ese 19 ati ese 20 nigba naa ni won ki gbe pe olowa ninu iponju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi jacobo ti o ro mo olowa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be nikan o ye ki a ni igbagbo ninu olowa nitori igbagbo ninu olowa ni yo fun wa ni isegun ninu efesu ori kefa ese 16 leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni igba miran a ma n gbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu olowa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran ma so wi pe igba ti o nsun le oru ni enikan ri ohun lo yinbo fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni o ri pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati a ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu olowa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bi ni kini a n pe ni apata eyi ki n se apata yato sugbon nkan ti a n pe ni apata ni pe bi enikan ba n so oko se ori awon olopaa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopaa lo sibe awon olopa yi ti mo we pe awon ti on se ijangbon won le ma ju oko si won won le ma ta fa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi ata yi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba yi ni an pe ni apata nitori we pe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so fasi oni igbagbo igbagbo yi ni koni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni koni je ki awon nkan won yi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se oni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti koni je ki awon nkan won yi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ami titi de iku oni won segun esu won segun dragoni nitori wepe won ni igbekele ninu eje odo agutan ye ki atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re o sila bi abati ngbadura ti angbadura ni oruko Jesu e je wo pe an sa wo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun e ti a o fi segun esu ti o mo we pe nigba ti esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri we pe a ni ifami ororo yan olowa e je pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo on ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o so nipa ifami ororo yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o o ti mo nisinsiyi we pe bi o ba nfe idande idande sumo to si re o nfe iwosan ni iwosan sumo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese sumo to si re ohun kan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun do re o ti di ebi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Kristi o lati je eni ti ngbadura eni ti ngbadura se o ranto owe ti Jesu pa fun awon omo ehin nipa obirin opo kan ti o so wipe on fe ki a gbesun lara otahun o lo nba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni Jesu wa so fun wipe awa na ti a je onigbagbo a o mo wipe o ye ka ma gbadura ni lai simi ati lai sare ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o nfe idande olorun bi iponju ba wa bi ni lara ba wa bi aisan ba wa bi aini ba wa bi ipururu okan ba wa onkun ti ba wa ni igbese aye re to ni o lara ti o nfe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atun bi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ki o si duro lori awon ileri olorun romo eje Jesu Kristi ye ki a fi eje Jesu Kristi ki a fi we o ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun ko nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye ni loni so fun olorun we pe iwosan we pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa

0: Orin ìkẹrìnlélógójì. Ọlọ́run, àwa ti fi etí wa gbọ́, àwọn bàbá wa sì ti sọ fún wa ní iṣẹ́ ńlá tí ìwọ ṣe ní ọjọ́ wọn. Ní ìgbà àtijọ́, bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde, tí ìwọ sì gbìn wọ́n, bí ìwọ ti fòrú àwọn ènìyàn náà, tí ìwọ sì mú wọn gbilẹ̀, nítorí tí wọn kò ní ilẹ̀ náà nípa idà ara wọn, bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n, bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ, nítorí tí ìwọ ní ìfẹ́ rere sí wọn. Ìwọ ni ọba mi, Ọlọ́run. Pàṣẹ ìgbàlà fún Jákọ́bù, nípasẹ̀ rẹ ni a ó bi àwọn ọ̀tá wa ṣubú, nípasẹ̀ orúkọ rẹ ni a ó tẹ àwọn tí ó dìde sí wa mọ́lẹ̀, nítorí tí èmi kì yóò gbẹ́kẹ̀lé ọrùn mi, bẹ́ẹ̀ ni ìdá mi kì yóò gbà mí. Ṣùgbọ́n ìwọ ni ó ti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, ìwọ sì ti dójú ti àwọn tí ó kórira wa. Ní ti Ọlọ́run lè àwa ń kọrin yìí ní ọjọ́ gbogbo, àwa sì ń yin orúkọ rẹ láéláé. Ṣùgbọ́n ìwọ ti ṣá wa tì, ìwọ sì ti dójú tì wá, ìwọ kò sì bá ogun wa jáde lọ, ìwọ mú wa pẹ̀yìndà fún ọ̀tá wa àti àwọn tí ó kórira wa ń ṣe ìkógun fún ara wọn. Ìwọ ti fi wá fún jíjẹ bí ẹran àgùntàn, ìwọ sì ti tú wa ká nínú àwọn kèfèrí, ìwọ ti ta àwọn ènìyàn rẹ lé asán, ìwọ kò sì fi iye owó wọn sọ̀rọ̀ rẹ di púpọ̀, ìwọ sọ wá di ẹ̀gàn sí àwọn aládùúgbò wa, ẹlẹ́yà àti ìyọṣùtì sí àwọn tí ó yí ni ká, ìwọ sọ wá di ẹni òwe nínú àwọn orílẹ̀-èdè àti ìmírí sí nínú àwọn ènìyàn. Ìdààmú mi ń bẹ níwájú mi nígbà gbogbo, ìtìjú mi sì bò mí mọ́lẹ̀ nítorí ohun ẹni tí ń gàn tí ó sì ń sọ̀rọ̀ búburú nítorí ipa tí ọ̀tá olùgbẹ̀san ni. Gbogbo wọ̀nyí ni ó dé sí wa, ṣùgbọ́n àwa kò gbàgbé rẹ, bẹ́ẹ̀ ni àwa kò ṣe èké sí májẹ̀mú rẹ, àyà wa kò padà sẹ́yìn, bẹ́ẹ̀ ni ìrìn wa kò yà kúrò ní ipa tirẹ̀. Bí ìwọ tilẹ̀ ti fọ́ wa bàjẹ́ ní ibi àwọn ìkookò, tí ìwọ sì fi òjìji ikú bò wá mọ́lẹ̀, bí ó bá ṣe pé àwa gbàgbé orúkọ Ọlọ́run wa, tàbí bí àwa bá na ọwọ́ wa sí Ọlọ́run àjèjì, ǹjẹ́ Ọlọ́run kì yóò rí ìdí rẹ̀? Nítorí ó mọ ohun ìkọ̀kọ̀ àyà. Ní tòótọ́, nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Jí, èéṣe tí ìwọ ń sùn, Olúwa? Dìde, má ṣe ṣá wa tì kúrò láéláé. Èéṣe tí ìwọ fi pa ojú rẹ mọ́, tí ìwọ sì fi gbàgbé ìpọ́njú wa àti ìnira wa? Nítorí tí a tẹrí ọkàn wa ba sínú ekuru, inú wa dì mọ́ ìrùpẹ̀ ilẹ̀, dìde fún ìrànlọ́wọ́ wa kí o sì rà wá padà nítorí àánú rẹ.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Orin ìkarùndínláàdọ́ta, àyà mi ń hùmọ̀ ọ̀ràn rere, èmi ń sọ ohun tí mo ti ṣe fún ọba nì. Kálàmù ayáwó akọ̀wé lìa hàn mi. Ìwọ yanjú ju àwọn ọmọ ènìyàn lọ, adá oore ọ̀fẹ́ sí ọ létè, nítorí náà ni Ọlọ́run ń bùkún fún ọ láéláé. San ìdá rẹ mọ́ ìdí rẹ alágbára jùlọ, àní ògo rẹ àti ọláńlá rẹ, àti nínú ọláńlá rẹ máa gẹṣin lọ lé àlàáfíà, nítorí òtítọ́ àti ìwà tútù àti òdodo. Ọwọ́ ọ̀tún rẹ yóò sì kọ́ ọ lé ohun ẹ̀rù, ọfà rẹ mú lé àyà àwọn ọ̀tá ọba, àwọn ènìyàn ń ṣubú nísàlẹ̀ ẹsẹ̀ rẹ. Ọlọ́run, láyé àti láéláé ni ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ìwọ fẹ́ òdodo, ìwọ kórira ìwà búburú, nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣo lórí àwọn ọgbà rẹ. Gbogbo aṣọ rẹ ni ó run tùràrí àti aloe àti kasíá. Látinú ààfin eyín irin jáde ni wọ́n gbé mú ọyọ̀. Àwọn ọmọbìnrin àwọn aládé wà nínú àwọn àyànfẹ́ rẹ, bí ọwọ́ ọ̀tún rẹ lé ayaba náà gbé dúró nínú wúrà òfìrí. Dẹtí sílẹ̀ ọmọbìnrin, sì ronú, sì dẹtí rẹ sílẹ̀, gbàgbé àwọn ènìyàn rẹ àti ilé bàbá rẹ. Bẹ́ẹ̀ lé ọba yóò fẹ́ ẹwà rẹ gidigidi, nítorí òun ni Olúwa rẹ, kí ìwọ kí o sì máa sìn. Ọmọbìnrin tírè tí òun ti ọrẹ àti àwọn ọlọ́rọ̀ nínú àwọn ènìyàn yóò máa bẹ̀bẹ̀ ojú rere rẹ, tí ogo lé ọmọbìnrin ọba náà nínú ilé. Iṣẹ́ wúrà ọ̀nà abẹ́rẹ́ lé aṣọ rẹ̀, nínú aṣọ iṣẹ́ ọ̀nà abẹ́rẹ́ lé ọmọ tọ ọba wá. Àwọn wúndíá ẹgbẹ́ rẹ̀ ti ń tọ̀ lẹ́yìn lé ọmọ tọ ọ wá, pẹ̀lú inú dídùn àti pẹ̀lú ayọ̀ ni a fi mú wọn wá, wọn ó sì wọ ààfin ọba lọ. Nípò àwọn bàbá rẹ ni àwọn ọmọ rẹ yóò wà, ẹni tí ìwọ máa fi jẹ oyè lórí ilẹ̀ gbogbo. Èmi ó máa ṣe orúkọ rẹ ní ìrántí ní ìran gbogbo, nítorí náà lé àwọn ènìyàn yóò ṣe máa yìn ọ́ láé àti láéláé. Orin ìkẹrìndínláàdọ́ta, Ọlọ́run ni ààbò wa àti agbára, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà ni àwa kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá nípò lọ sí inú òkun. Bí omi rẹ tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ lé àárín rẹ̀, a kì yóò ṣì ní ìdí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣì dé, o fo ohun re aye yo oluwa awon omo ogun wa pelu wa olorun jakobu ile abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se ni aye o mu otetan de opin aye o se orun o si ki oko meji o si fi keke ogun jona e duro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon keferi a gbe mi ga ni aye oluwa awon omo ogun wa pelu wa olorun jakobu ile abo wa
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin iketa dinla dota, enye ni yangubo, e shape, e fi wan yo hoi hoi shegun si o loron, nitori oluwa ga o golieru, oni obanla lori ili aye gubo, oni yo shia wwe ni alabe wa, ati anwori lede ni ateleze wa, oni yo nyayle ni wafunwa, ola Jakobu eni ti ofe, olorun goke lo ti onti ariwo, oluwa ti onti roipe, e korin yin si olorun e korin yin si oba wa e korin yin nitori olorun le oba gugu aye e fi oye korin yin olorun joba awon keferi olorun joko lori ite iwa mimo re awon alade awon eniyan ko ara won jo ani awon eniyan olorun abrahamu nitori asa aye ti olorun ni oun le agbe leke jojo
2: Baba wa tin be le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be nikan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu oluwa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti anka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa anta so wa ju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti aposteli si awon ara kolose loni anwo kolose ori keji ese kewa kolose ori keji ese kewa asiti seyin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara Nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul aposteli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa kristi we pe ori ni kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa ohun ti a je ninu kristi ati eni ti a je ninu kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fetin sile ki a fi esi ohun ti a n ko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu kristi aimo kan yi kan na bi o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke akunkun so wi pe bi ati le nka bi ati le nri bi ati le ngbadura ti a sin ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon nkan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokan leni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mo ti ati tuda le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo

àti àìgbàgbọ́ ni ó máa ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí ó jẹ́ wípé àtimú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínàkúnà tí ó wà ní ilẹ̀ àjèjì tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní. Ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kìí kún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kólósè. Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronúpìwàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpìwàdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa

ko lọlọrun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba jesu tele tele ani gbe ise igbagbo igbese ironu pada ki a wa sinu kristi ki a gbadura ti ti ofiri wo pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wo pe bi a ba tin wo inu kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu ti o pie si on ti anka daradara ti o wa ninu kristi jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba jesu oluwa gbo gege bi oluwa ati olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu kristi jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí tí a ti kúrò lóde tí a ti wọ inú ilé tí a ti kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú kristi ìdálẹ́bí lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú wo kọ́ríntì kejì orí karùn-ún kọ́ríntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ti di ẹbí ọlọ́run ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ ó ti wọ inú kristi lọ ó jẹ́ wípé kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀ wípé bí ọlọ́run bá fẹ́ wò ó a rí kristi kí ó tó rí a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ jésù pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ oore ọ̀fẹ́ kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi ẹnikẹ́ni ló wí ìbáṣe ọmọdé ìbáṣe àgbà ìbáṣe púrúǹtù ìbáṣe ọ̀mọ̀wé bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ṣeéṣe ìbáàjẹ́ júù tàbí ìbáàjẹ́ kẹfìrí ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wéka ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun bí ẹnikẹ́ni bí ó bá wà nínú kristi ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó di ẹ̀dá tuntun ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé bí a bá ti wọ inú kristi tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé a ó máa rìn ní ìrìn ọ̀tun yóò jẹ́ ìrìn òdodo a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun ọkàn wa yóò di titun ẹ̀rí ọkàn wa yóò di titun ìlànà tí a ń tẹ̀lé yóò di titun agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìní titun ni yóò jẹ́ tiwa òpin àjò wa yóò sì jẹ́ òpin titun àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n nígbà tí a bá gba jésù tí a wá sínú kristi ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó lọ sí ọ̀run rere bí a bá sọ wípé a wà nínú kristi.
o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi foyin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma fo won won ma jaya nitori wi pe won je eni ti ko mo olorun ki a konkon so wi pe won dabi ohun asan ni waju olowa nitori wi pe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketadilogun gbogbo orile edi ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi opo ati asan ninu Johanu ori kedogun ese karun oni emi ni ajara eyin ile eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju olowa eni ti o ni opolopo ore ofe ni waju olowa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wi pe a ni isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wajoko pelu re ninu awon orun ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a si ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi olowa gbọ ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu olorun wo Kolose ori keta
ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni àbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè ààyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wá pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi. Kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi, tí a sì ní korobá, tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnú garawa tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju ó sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni, kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi jẹ́ Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé èyí ti rí. Tí ìwọ fi tí ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Júù kì í bá àwọn ara Samaria lòpọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi ìyè fún ọ. Obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi. Wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní ìyè, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi ìyè, ó dájú wípé a ó kún pẹ̀lú omi ìyè láti inú Kristi. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yé ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi,
ati se wa lokan pelu Kristi nigba ti ati wo inu Kristi ani kikun ninu re o gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni a fiwe omi ti o wa ninu kanga bi abagbadura bi abagbagbo bi abawa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o dara dara ninu Efesu ori kini ese iketa olubukunle Olorun ati baba Jesu Kristi lo wa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o n so ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo
a ri wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo iso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efesu ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun a wepe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je wepe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun Olorun wipe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wipe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi a n fe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi a n fe ipese ni igbesi aye wa wepe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe a nilo ninu aye ati ni ayeraye ni a ti fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re ki o ye wa wepe opolopo ni o ma lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wepe igbala Kristi ko je ti won sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigbati a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye anipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se
ki a le yin baba logo ninu omo o nso fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma nda be ni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa o ni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohun ko nti eyin ba si bere li oruko mi o na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni to je wi pe igbese aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo olorun ohun ko nti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba n so pe ohun ko nti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n bere awon miran idande nikan soso ni won ma n bere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi jojo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n bere lo ohun ko n teyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je ewosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe oun ni oro ti o tobi ju ti o po ju eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe afi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu ni bini agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo po lo gbogbo ki a ma sun ninu adura ni yoo po lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la
bí ẹ bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run èyí ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Róòmù orí kẹjọ Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé à ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run tàbí òun fẹ́ ìdáǹdè ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú Kristì ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú Kristì a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ tí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdà tí a bá rí Jésù Kristì lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé gbàtí a ti ṣe wá ní kíkún nínú Kristì èyí ṣe tí a fi ń ṣe bíi tálákà èyí ṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èyí ṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá èyí ṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọdí mọ́ kò sí mọ́ tàbí agbára Ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristì lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè òun fẹ́ ìsọdí mọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni tirẹ́ ni bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀ òun fẹ́ ìbùkún àtọ̀run wá òun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́ kí a di ìlérí Ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ tiwa.

àti fún agan àti lílù nípa ìkúùkù ìwà búburú. Ẹ má ṣe gbààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí á já ilé onílé kí á fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀, wọ́n á tún já ilé tiẹ̀, wọ́n á tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n á tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n á máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó o ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò, ìwà ti ara iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Wọ́n sọ pé wòólì, èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá, mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀, nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomara, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára, bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí, a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. A ń sọ fún wa ní Ezekieli 23:30. Ezekieli 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹlẹ́bani jẹ́, àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wá, èmi bẹ̀ ọ́, sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wá, èmi bẹ̀ ọ́, jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 1:30, wọ́n sì tọ̀ wá.

0: ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. Bí o bá sọ fún wọn wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò ní ṣe é. Ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọn. Nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn, ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn. Èyí ni ohun tó ṣe Lot. Ó ń fẹ́ láti sin Olúwa, ó ń fẹ́ láti jẹ́ ti Ọlọ́run, ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédéé, ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn. Ó ṣeéṣe kí ó máa sọ fún Abrahamu nígbà tí ó fẹ́ kúrò wípé a ń yara nípa ti ara, a ò yara nípa ti ẹ̀mí, nítorí pé ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Abrahamu lójú wípé bí mo ti ń lọ yìí, má rò wípé mo ti sọnu o, má sì rò wípé mo ti di apẹ̀yìndà, nítorí pé gbogbo ìlànà Ọlọ́run tí o ti kọ́ mi pátápátá, gbogbo rẹ̀ ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n mo rí wípé ibì kan náà, ibi iṣẹ́ kan náà, ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó, ṣùgbọ́n bo lórí níbi tí Ọlọ́run ò darí ẹ̀ sí. Ó lọ sí ọ̀dọ̀ àwọn ará Sodomu. Wọ́n wá ń sọ fún wa wípé ní ẹsẹ̀ 32, ṣèkíyèsí, ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn, tí ẹnìkan tí ó ní ohun dáradára, tí ó sì lè fún ohun èlò orin dáradára, nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọ́n. Àwọn wọ̀nyí bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tán, wọn àjáde wọn ní ǹjẹ́ báwo ni ìwọ náà ṣe rí oníwàásù yẹn, olóhùn iyọ̀, ẹnu ẹ̀ dùn púpọ̀. Mo ti ẹ̀ ń fẹ́ bí wọ́n bá sọ wípé kí ẹ̀kọ́ bíbélì kí ó máa wà ní ojoojúmọ́, mo ṣe tán. Torí pé ọ̀gbẹ́ni ni ó ń sọ̀rọ̀. Bí wọ́n bá sì ń pe àwọn ènìyàn láti wá sẹ́kọ̀ bíbélì, a ní wá wo ẹnìkan, ẹni tó ń sọ̀rọ̀ kò rí Jésù, kò rí ẹni tó ń kó ẹ̀ṣẹ̀ lọ, kò rí ẹni tí dáríji ni, kò rí ẹni tó ń fúnni ní ìgbàlà olùgbàlà, kò rí èyí ni. Ṣùgbọ́n wá wo ẹni tó ń sọ̀rọ̀, ẹni tí ẹnu ẹ̀ dùn. Èyí ni àwọn ènìyàn tí ó gbọ́rọ̀ Ezekiel ṣùgbọ́n tí wọn ò fẹ́ ṣe. Èyí ni wọ́n sọ, ni Ọlọ́run ń sọ wípé mo mọ ọkàn wọn. Wọ́n dàbí ẹni tí etí ń rìn, tí ó kàn fẹ́ máa gbọ́, tí ó ń fẹ́ máa gbọ́, tí ó ń fẹ́ máa gbọ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé kò ní fi sí ìṣe. Nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n. Ó sì yẹ kí ìwọ pàápàá kí ó máa rò ó ní ọkàn rẹ, ṣé ìwọ dàbí Lọ́ọ̀tì? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ pa Sodomu àti Gomorrah run pẹ̀lú iná, ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun. Ní Genesis 22:20 ni Ọlọ́run ti ń jẹ́ kí ó yé Abrahamu láti ẹsẹ̀ 17. Olúwa sì wípé èmi ó hà pa ohun tí èmi ó ṣe mọ́ fún Abrahamu, nítorí pé Abrahamu yóò sàdé orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ ó bùkún fún nípasẹ̀ rẹ̀, nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu, wípé ìlànà Ọlọ́run, ìlànà òtítọ́, ìlànà òdodo, ọ̀nà ìgbàlà ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se Olorun le gba eri ti re je wipe ohun mo wipe ilana ododo ilana igbala ti Olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje Olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje Olorun le gba eri re je wipe o mo gege bi Abrahamu be a ba nso wipe Abrahamu je ore Olorun eyi ni o fi di ore Olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe Sodomu ohun gomara po ati nitori ese won papo ju je kin bi o le re se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se Olorun o ma so lemo lemo wipe nitori igbe ese awon ila awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se Olorun o ma so wipe nitori igbe ilu re o nde pupo o sin papo ju yato si eyi ni ilu Eko ti o wa bi o ba je un gbe ni Moshi tabi Ajegunle tabi ni Bariga ibi kibi ti o wu ki o wa se Olorun o ma so wipe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se Olorun da oyan si oto o sin so wipe o mo wipe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wipe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wipe ki Olorun ki o so won ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole Olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo bera iwo na mo n to n gbeyin re o n so fun anihi wipe Olorun je ki o di mo fun Abrahamu wipe idajo nbo lori Sodomu on Gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si Sodomu sugbon Abrahamu duro sibe niwaju Oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti wipe Lot wa ni ilu Sodomu Abrahamu si sumo odo re o si wipe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo harun iwo ki o ha da ibe na si nitori a dota lododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wi pe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon eyin won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wi pe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronuku ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won abraham o tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le emi o si le emi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abrahamu soro tan abrahamu si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale lo ti si joko li enu bode sodomu ki se pe o nka bibeli o ki se pe o sasaro lori oro olorun ki se wi pe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibo joko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wi pe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lot bere si ni se won bere si ni wa oko ni sodomu iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣùgbọ́n wọ́n sọ fún wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mo won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run lo ti si jade Èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì. Nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn angẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu, òun Gomorrah, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wo lè lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní orí ìkarùn-ún. Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú. A sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ. A sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apákan ẹsẹ̀ yìí. Ní ẹsẹ̀ ìkẹrìnléníogún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ahàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ dáríjì mí, gba aya rẹ padà. Tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ ahàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n èyí ni Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba osoro ni asale yi se mo jo eletan loju e se igba ti jesu wa ni aye ti o n so fun a wi pe idajo n bo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo n so oro yin rere fun o ti mo n so fun wi pe idajo n bo jesu kristi si n bo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo n se ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan wonyi ka si eletan be ni awon angeli wonyi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye noah eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awo ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa ko ri be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o so kale yo si ma jo awon eniyan bi won ba tin jo ni aye be ni emi won ni o lo si orun apadi ninu ina ajoku juma angeli won yi won da won fi owo le loti ni ese keta ni ogun wi pe o si se nigba ti won mu won jade si eyin o di ilu tan nje ati mu o jade kuro ni sodomu ati gomora ninu ose sodomu ati gomora nje Jesu Kristo olugbala re nje o ti fi owo re di o mo si ti mu o jade kuro ninu ose kuro ninu ero kuro ninu iwa ole kuro ninu afi oro kelebanije kuro ninu asoro ni leyin se o ti mu o kuro ninu agbere ati panshaga se o ti mu o kuro ninu iwa kobirin jo se o ti mu o jade si eyin o di ilu o si wi pe sa sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wo ese kerin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala o fe sa wo inu ijoba olorun bi o ba je be anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o ti n fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o n fi pamo ni won tele o won le mo won si fara mo timotimo sugbon bo ba je loni ni o n so fun olorun wi pe o n fe ki awon ese won ki o han gbangba niwaju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je ki jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o n fi enu sin olorun o n fe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa sala fun emi re iji igbesan bo bibeli so pe ina yo ma jo ni waju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de nibo ni o wa ni apa osi ni abi ni apa otun e dide ki e je ki a gbadura bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ́, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàásálà fún ẹ̀mí rẹ, sàásálà fún ẹ̀mí rẹ, má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́, sàásálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàásálà fún ẹ̀mí rẹ, kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn, kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàásálà fún ẹ̀mí rẹ, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ, àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàásálà fún ẹ̀mí rẹ, sàásálà fún ẹ̀mí rẹ, nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà, bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́, kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa, nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan bo ni igba ti a o gbe won kuro ni lo ile ti won gbe nisisin yi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko bo nigba ti o nko un ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo oyin ni ti ki o le je nkan kan baba adupe lowo re wi pe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti akowo lowo elomiran pe ojo kan bo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese wonyi ki a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan wonyi ti won duro niwaju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Christi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wa la mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Christi nitori eje Jesu Christi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo mi eje ati ara wa awon ti ko se fi sile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti eni kankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wi pe bi a tin jade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile nibi oja lode nibi ise nibi kibi ti an lo tabi ninu oko ye ke le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugo wa ti won sefe tabi ti won ja fara tabi ti won ti le nfi wa se yeye wi pe pe ti wa ni ti koja o ti se o ti bi aserege anbe o wi pe ki agara ki o ma se da wa ke ma si ri onkohun laye tabi ni isale ile tabi ni ewo somo onko lati bi kibi ti o le je ki a boju weyin je ki a je ni ti o duro sinsin ni ojo ti Jesu yo farahan lai wo somo lati gba awon ayan fe soke ka wa ku awon ayan fe ka le ba ojoba ka le ma ba ogbe adupe pe o ti gbo ti wa je bi a si tin jade lo ti an so fun awon elomiran ti an so fun wi pe idajo nbo baba ambe o ma wa ladugo wa awon ti won je ise bi eni jeun ti won mu ise bi eni mu omi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni waasu dabi eletan loju won baba nitori anu re ro won lokan bi a tin so fun je ki won ki o tele wa je ki oro igbala ti an gbo to se wale anfani yi je ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo ma sanu fun wa ma da bobo wa je ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wala isosan je ki anu re ki o wa pelu wa bi a si tin lo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin ikokanlela dota 51. Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro we mi ni awe mo kuro ninu aise dede mi ki o si we mi nu kuro ninu ese mi nitori ti mo jewo ire koja mi nigba gbogbo li ese mi si nbe niwaju mi iwo nikan soso ni mo se si ti mo se buburu yi niwaju re ki a le da olare nigba ti iwo ba nsoro ki ara re ki o le mo nigba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede ni agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi ki yesi iwo fe otito ni inu ati ni haikoko ni iwo mu mi mo ogbon fi ewe isupu fo mi emi o si mo we mi emi o si funju egun owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan ti duro sinsin se sinu mi ma se sami ti kuro niwaju re ki o ma si se gba emi mimo re lowo mi mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira re gbe mi duro nigba na ni emi o ma ko awon olure koja le ona re awon elese yo si ma yi pada si o olorun gba mi lowo ebi eje iwo olorun igbala mi ahan mi yo si ma korin ododo re kikan oluwa iwo si mi lete enu mi yo si ma fi eyin re han nitori iwo ko fe ebo ti emi ba ru inu re ko dun si ore ebo sisun ebo olorun ni irobinu je okan irobinu je ati irora aya olorun o ni iwo ki yo gan serere ni didun inu re sisi oni iwo mo di Jerusalemu nigba na ni inu re yo dun si ebo ododo pelu ore ebo sisun ati ototo ore ebo sisun nigba na ni won fi ako malu rubo lori pepe re. Orin ikejilela dota 52. Ese ti iwo fi nse fefe ninu iwa ika iwa lagbara okunrin ore olorun duro pe titi ahan re ngbiro iwa ika bi abe mimu o nsise etan iwo fe biju ire lo ati ekeju ati so dudu lo iwo fe oro ipanirun gbogbo iwo ahan etan olorun yo si lu obule lailai yo si di omu yo si ja okuro ni bujoko re yo si fo tu kuro lori ile alaye olododo yo ri pelu yo si beru yo si ma rerin re pe kiyesi okunrin ti ko fi olorun se agbara re bi ko se le opolopo oro re li o gbekele o si mu ara re le ninu iwa buburu re sugbon emi dabi igi olifi tutu ni ile olorun emi gbekele anu olorun lai ati lai lai emi o ma yin o lai lai nitori pe iwo ni o se emi o si ma duro de oruko re nitori ti o dara ni oju awon eniyan mimo re
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Orin Ketalila daughter 53. Asewere wili okan re pe Olorun ko si. Won baje, won si nse rira ise. Ko si eni ti o nse rere. Olorun boju wo ile lati orun wa sara awon omo eniyan. Lati wo bi enikan wa ti oyeye ti o si nwo Olorun. Gbogbo won ni o si pada seyin, won si di eleri patapata. Ko si eni ti nse rere. Ko si enikan. Awon tin sise ese ko ani imo awon eni tin je eniyan mi bi eni jeun won ko si pepe olorun nibe ni won gbe wa ni iberu nla nibi ti eru ko gbe si nitori olorun ti fun egungun awon ti o doti oka iwo ti doju ti won nitori olorun ti kegan won tani yo fi igbala fun israeli lati si oni jade wa nigba ti olorun ba mu igbe kan awon eniyan re pada wa jakobu yo yo inu israeli yo si dun
0: Eje ki agbadura. Baba wa ti nbe li orun. Adupe lowo yin lopolopo. Fun ore yin. Fun anu yin lori wa. Adupe wo pe e ko fi wa sile nigba kan ri. Adupe wo pe nigba ti a ti ri ona igbala yi. Ti a se ti wo inu re. Wo pe lojojumo le nto wa. Lojojumo la ngba dura sin tesin gba dura wa lojojumo la nke pe yin ti esin da wa lohun adupe e gba pe ati yin wa loruko jesu nje bi ati wa se waju yin loni an bere we pe ki oro ti a o gbo ki o mu ki ayo igbala ki o tun soji lokan wa lekan si loruko jesu ki ayo lo wa ki o le je okun ati agbara wa adupe wo pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa Nehemiah ori kejo iwe Nehemiah ori kejo ese ikewa nigba na le o wi fun won pe e lo eje ora ki esi mu ohun didun ki esi fi apa kan ipin ranse awon ti ko pe ti a ko pese fun nitori mimo ni ojo yi fun oluwa e ma se banuje nitori ayo oluwa ohun li agbara yin nihi ni ari ti Nehemiah eni Olorun ti o nba awon mo Israeli soro gba ti won wo awon ti o yi won ka ati awon ajalu ti o ti de ba won lati ehin wa ati bi Olorun ti saanu fun won nisisin yi gba ti won wo ajolo oto won ti won si fi di won ijolo oto ti Olorun gba ti won wo aise dede ti won ti won fi di won ore ofe latoke wa won ri wi pe okan won baje inu bi baje yi ni Nehemiah ri ti o wa so fun won wi pe o ye ki oni je ojo ayo nitori ati mu ibinuje won ati ifoju okan won asi ti mu arodun ti o wa ninu okan won ati mu kuro ati awon ohun egan ti awon keperi fi n pe gan won wi pe ati mu nkan won yi kuro lori won nitori be ko tun ye ki ki won ki o ma banuje o ye ki won ki o ma yo ni waju olowa ni mi a wa nso fun won idi ti o ye ki awon ni gbagbo ki o ma yo oni nitori ayo olowa oni agbara yin loni an soro lori ayo olowa ayo je ohun ti o se pataki o si je ohun ti o ma mu nkan popo ba eni ti o ni ayo tabi idunnu ninu olowa ari iwe pe ninu iwe owe ni atika iwe owe ori keta dinlogun ese ikeji lelogun iwe owe ori keta dinlogun ese ikeji lelogun inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wi pe bi abani ayo ninu wa bi abani ayo olowa tabi inu didun wi pe o ma fun ni ni okun o ma fun ni ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye eni kokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma nje ki imole la fun won o ma nje ki igbagbo won ki o ru yo soke o ma nje ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le po soke pelu ayo o si ma mu ireti wa fun eni kokan wa eni o fi ye ki a mo wi pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo olowa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu jobu ori ogun jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbesi aye elese ni igbesi aye awon odaran ni igbesi aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbesi aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbesi aye won tabi o dabi igbega ni igbesi aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si die mu abi si di oti nigbati oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro osi nibe sugbon oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe koni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we pe o wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Kristi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigbati abaka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni wepe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin Dafidi ori kokanlela adota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa Dafidi o je eni ti o mo Olorun o je eni bi tinu Olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi tinu Olorun Dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu Adamu o lati bi iran Adamu o je eniyan boboro o je elese Dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi tinu Olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun Olorun lati je ki a mo wi pe Olorun je eni ti o jare nigba ti o ba ndajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe Olorun so fun Samueli nipa Dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe o ni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti Olorun pe Dafidi ni eni bi ti inu re o je wi pe Dafidi ti o ti mo pe ninu asedede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba Olorun laja eni ti o ti ba Olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo si waju Olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon o se ni laanu wi pe igba kan de ni igbesi aye Dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eniyan Olorun eni o mu ki Dafidi ki o ko lori ite eni o je ki o wole ni waju Olorun eni o je ki o be si ni gbadura wi pe Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wi pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo Olorun titi lai lai ni o ma je omo Olorun ko so be o so wi pe nisisiyi ohun ti di elese o ti di elebi o ti di eni ti atanu lati niwaju Oluwa o wa nbebe wi pe ki Olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki Olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wi pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti Dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu fo mi ki se wi pe Olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi a ti ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki Olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari wi pe Dafidi o n so wi pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati asedede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo wi pe bi a ba ni dariji tooto bi a ba ni igbala tooto eyi ma n fun ni ni ayo je ki n se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi a ti mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka ọran ti eni yi da
3: o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri pe isise kan sosho lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe

kìrìsìtẹ́nì orúkọ àwọn onígbàgbọ́ tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré tàbí ọmọ tí a ti ka bíbélì fún láti kékeré tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́ tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo ajọ pé a ka bíbélì a máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ ọlọ́run ṣùgbọ́n bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ ọlọ́run wípé ìkan náà ni bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹni tó lawọ́ ẹni tó máa ń ṣàánú àwọn alágbe ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní a máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ ọlọ́run tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka bíbélì tàbí àwọn tí wọ́n ju bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn tàbí ẹni tí ń gbàdúrà ẹni tí ń gbà àwẹ̀ tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ a máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ ọlọ́run ṣùgbọ́n bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ ọlọ́run tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ ọlọ́run ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́ tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì àwọn kan wà tí a ti yí wọn padà tí wọ́n ti di rere tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára tí a ti mú kúrò àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run ọmọ ìjọba ọ̀run kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára mo pín in sí ọ̀nà mẹ́ta ọ̀nà kínní ọmọ ọlọ́run àwọn wo ni bíbélì pè ní ọmọ ọlọ́run ìkejì ọmọ nínú agbolé ìgbàgbọ́ ó yẹ kí a mọ̀ wípé bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́ ìkẹta ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ ọlọ́run ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run nítòótọ́ kì í ṣòro mọ̀ a máa ń rí ní ìgbésí ayé wọn a máa ń rí ìgbọràn wọn a máa ń rí ìfaraẹnirúbọ wọn a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba ọlọ́run wò ó láti àkórí kìíní àwọn wo ni ọmọ ọlọ́run wo orin dáfídì orin dáfídì orí kẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa bí bàbá ti ń ṣe ìyọ́nú sí àwọn ọmọ bẹ́ẹ̀ ni olúwa ń ṣe ìyọ́nú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀ bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ ọlọ́run àánú ọlọ́run ìdáríjì ọlọ́run bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ ọlọ́run lákọ̀ọ́kọ́ ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ ọlọ́run ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka bíbélì o mọ̀ wípé ohun tí ó ya àwa ya ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nítorí ọlọ́run wà ní òkè àwa wà ní ìsàlẹ̀ ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà nísàlẹ̀ òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè ìkan wà nínú ọ̀gbun ohun tí ó yà wá nípa òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn òun wà nínú ìmọ́lẹ̀ àwa wà nínú òkùnkùn nítorí bẹ́ẹ̀ ìdàbò wà láàrin ọlọ́run àti ènìyàn.

0: Orin ìkẹrìnléláàádọ́ta 54. Ọlọ́run gbà mí nípa orúkọ rẹ, ti ṣe ìdájọ́ mi nípa agbára rẹ. Bó àdúrà mi, Ọlọ́run, fetí sí ọ̀rọ̀ ẹnu mi. Nítorí tí àwọn àlejò dìde sí mi, àwọn aninilára sì ń wọ ọkàn mi, wọn kò ka Ọlọ́run sí lé ojú wọn. Kíyèsí, Ọlọ́run ni olùrànlọ́wọ́ mi, Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró, yóò sì fi ibi san fún àwọn ọ̀tá mi, kí wọn kúrò nínú òtítọ́ rẹ, èmi ó rúbọ àtinúwá sí ọ. Olúwa, èmi ò yin orúkọ rẹ, nítorí tí ó dára, nítorí ó ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo, ojú mi sì rí ìfẹ́ rẹ̀ lára àwọn ọ̀tá mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: ká tó rí i. Ní Máàkù orí kejì, Máàkù orí kejì, jẹ́ kí n rán ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn-ín, ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà. Wò ó láti ẹsẹ̀ ìkẹta, wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó lé ẹgbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe. Wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ dìde, gbé àkété rẹ, kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé, àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí. Àwa kò rí irú èyí rí. Wo Máàkù orí keje. Máàkù orí keje, ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé, nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Máàkù orí keje, Máàkù orí keje, láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀, tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan, ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn, ó sì wí fún ọ pé, Efata, èyí ni ìwọ ṣí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà, etí rẹ̀ sì ṣí, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà, lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ́, yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Lúkù orí ìkẹjọ, Lúkù orí kẹjọ, láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Lúkù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹtàlélógójì, obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Lúkù orí kẹtàlá, Lúkù orí kẹtàlá, láti ẹsẹ̀ ìkọkànlá, Lúkù orí kẹtàlá, ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin, bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán, tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá, ẹsẹ̀ ìkọkànlá, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbà tí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé, obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà ń bẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí. Ó sọ wípé ọkùnrin yìí a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́ láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn. Ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí láti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án. À ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 32 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán. Jẹ́ kí ó yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ni Mark ń kọ, bẹ́ẹ̀ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ni Johannu sọ fún wa wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún. Ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Mark orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Mark orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbò ṣoògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbà tí ó gbúro Jésù, ǹjẹ́ o tí gbúro Jésù? Ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ o tí gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mú kúrò láṣáálẹ̀ yìí? Ṣé o ti gbúro ẹ? Mo ní ṣé o ti gbúro ẹ? Ó ní nígbà tí ó gbúro Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wípé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn òun. Ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún un pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ìwọ tí o wà níhìn-ín láṣáálẹ̀ yìí, obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù, nítorí a sọ wípé nígbà tí ó gbúro Jésù, o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin jesu lasa le yi mo gbagbo wi pe o ti mo nisese wi pe gbogbo ko sese ninu aye re jesu a soro re dayo loruko jesu ikeji o pinu lati to jesu wa fun iwosan re oni nigba ti o gboro jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki janikole o si so wi pe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wi pe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wi pe oya ni ipade miran sugbon obirin yi wi pe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wi pe eyi ni iwo na lo so lasale yi wi pe gbogbo arun ko gbo ogun gbogbo arun arunmole egun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko jesu ikefa o fi owo kan aso jesu kete ti o si ti fi owo kan aso jesu ni agbara olowa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba tin dide lori ese re bi o ba tin so fun olorun wi pe mo de akoko temi to be ni olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te o lowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe olowa bi o ba je kepe olowa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe olowa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo akoko to lati ba ise iyanu akoko to lati ri iwosan
1: akoko to ki a tu osile akoko to fa foju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fa awon to nsinwi lati gba itusile lati gba iwosan akoko to fun awon emi wa pa ami awon emi nsinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to fun yin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o ti nke pe o n gbo lese kese loju kan na logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa ni hi lati tu o sile lati mo larada lati mo ke soro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wo pe o to ge so fun ti o pon loju wo pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de folukuluku wa

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ tani ẹ̀yin ó ha fi mí wé, tàbí tali èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, pé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò tàlẹ́ ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mú, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà ókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrísí
awon ami ti o le wa ni igbese aye wa wi pe a je eni ti o ti duro de Oluwa a si ti ri idahun iridi ti a fi duro de Oluwa ati paapa akoko wo ni o ye ke a ma duro de Oluwa ki awon ibere won yi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye di duro de Oluwa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Oluwa ki se awon ti o sare koja Oluwa ki se awon ti o sare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Oluwa awon ti o duro de Oluwa o ni sugbon awon ti o duro de Oluwa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi aban so wipe awon wonyi won o tun agbara won se eyi so wipe se iwo na mo awati an lo moto le kokan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki agbe lo si odo awon mechanic wipe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi a ba duro de Oluwa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Oluwa Olorun a fun wa ni iye bi ti idi nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbese aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ile iwe ti won ma n sare ije bi won ba ti n dije a ma n ri wipe awon omo miran won a ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti sare won sare yi won sare eje yi won ti gbianju sile bi won ba ti be si ni sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de Oluwa a ko je ki emi wa ki o simi le Oluwa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de Oluwa o ni sugbon awa ti a ba n duro de Oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan won yi fun awon ni bara awon
awa ti o je pe aduro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a debe eni o fi se pataku wi pe ani lati duro de oluwa sugbon mo so tele tele wi pe ki a to le duro de oluwa ke a to le so agbara wa di otun ohun kan ni ani lati kokko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o seese awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon eyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi nbi wa pe ki atile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa o ni la koko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so wi pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wi pe ki a tile to duro de oluwa ki a to so wi pe a nlo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyin ni eni mimo israeli wi je ki a wo exodus ori kejo ese ikewa exodu ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki ori bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe opolopo esin lo wa wepe bi o ba si ona nibi ohun tun ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa je ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli je ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye
yálẹ̀ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí nínú òkun kò tún sí ẹlòmíràn ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Nínú Exodus yìí kan náà orí 15 ẹsẹ̀ 11. Exodus orí 15 ẹsẹ̀ 11 ta lè ó dàbí ìwọ Olúwa. Nínú àwọn alágbára ta lè ó dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu bí a bá ń dárúkọ Ọlọ́run. Ó yẹ kí a mọ̀ wípé ẹni tí ń ṣe ohun ńláńlá, ohun abàmì, ohun ìyanu, ohun tí ó jẹ́ wípé kò sí ẹnìkan nínú àwọn áńgẹ́lì tàbí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó lè ṣe ohun tí Ọlọ́run ń ṣe. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa, kí o sì mọ̀ wípé àbáyọrí ohun gbogbo tí ó yẹ kí o ṣe. Bí o bá fẹ́ ní ìyọrísí rere àti ìtẹ̀síwájú ni wípé kí o dúró de Olúwa. Ṣé o ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni wípé o ń sun ẹkún àsunrìn? Ṣé ó dàbí ẹni wípé àwọn nǹkan tí o ń wá ó jìnà rere sí ọ? Ṣé ó dàbí ẹni wípé wàhálà nínú ẹbí, wàhálà níbi iṣẹ́, wàhálà níbi okòwò rẹ, wàhálà pẹ̀lú àwọn alábàágbé wípé ó fẹ́ mu ọ lómi? Ó dàbí ẹni wípé o ti jìn sínú ọ̀fìn, kò sẹ́ni tí ó lè yọ ọ́ jáde. Ò ṣe dúró de Olúwa, ò ṣe dúró de Olúwa. Ò rántí àwọn tí ó wà nínú Bíbélì. Bí a bá ń ka àwọn tí ó wà nínú Bíbélì, àwọn tí wọ́n ní wàhálà bíi tiwa ni. Ò rántí Jábésì, ó ní wàhálà. Nǹkan tí ó gbà á ni wípé ó dúró de Olúwa. Ò rántí Jósẹ́fù, àparọ́mọ, àtà sí oko ẹrú, ó lọ sí ẹ̀wọ̀n. Wo irú ẹni báyìí, ṣé ó jẹ́ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ ni? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni? Ṣé ó jẹ́ wípé Ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá? Ṣùgbọ́n nígbà tí Jósẹ́fù tí ó dúró de Olúwa, nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tun. A mú u kúrò láti ọgbà ẹ̀wọ̀n, a mú u wá sí orí ìtẹ́. Òòrán ti Samsoni, bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà Samsoni ni, nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀. Ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀, alákòóso bíi tirẹ̀, olórí bíi tirẹ̀, ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe. Ayé ojú rẹ̀ méjèèjì, ṣùgbọ́n kí ni ó ṣe? Bí ó bá jẹ́ ẹlòmíràn ni, a rò wípé gbogbo nǹkan ti pin, wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso, ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù. Ṣùgbọ́n rárá, ó dúró de Olúwa, ó dúró de Olúwa, ó ní Olúwa. Nígbà kan ṣoṣo yìí sọ agbára mi dọ̀tún, ìwọ náà ò ṣe dúró de Olúwa bẹ́ẹ̀. Ó rántí Dáfídì ni, Dáfídì ní wàhálà, wàhálà púpọ̀ nínú ẹbí ni. Ó rántí ìgbà tí ọmọ rẹ̀ Absalomu tí ó dìde sí, tàbí ó rántí nígbà tí ọba Saulu nígbà tí ó dìde sí Dáfídì àti àwọn ènìyàn mìíràn pẹ̀lú tí wọ́n fi ṣe ẹ̀sìn, tí wọ́n fi ṣe ẹlẹ́yà. Kí ló ṣe? Ó dúró de Olúwa ni, ó dúró de Olúwa ni. Bí a bá wá sínú Májẹ̀mú titun, ṣé ó rántí àwọn apostili? A sọ wọ́n sínú túbò. Ṣé ó rántí àwọn apostili? A nà wọ́n lẹ́gba, a jẹ wọ́n ní ìyà, a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn wọ́n, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Àwa náà bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe, wípé bí àwọn ti ìṣáájú, bí wọ́n ti dúró de Olúwa, tí ojú kò tì wọ́n, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwa pàápàá kí a dúró de Olúwa. Ojú kò sì ní tì wá ní orúkọ Jésù. Wo orin Dáfídì 91:8. Orin Dáfídì 91:6. Nítorí pé ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé Olúwa dáhùn? Ṣé áńgẹ́lì kan wà lé ọ̀run? Bóyá Michael ni o, tàbí Gabriel ni, tàbí áńgẹ́lì mìíràn, ó ní ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé Olúwa? Jẹ́ irú ẹni bẹ́ẹ̀ wà? Rárá. Ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé Olúwa nígbà tí ó ti sọ nípa ti ọ̀run, nígbà tí ó ti sọ nípa ti àwọn áńgẹ́lì, nígbà tí ó ti sọ pé kò sí ẹ̀dá kan lọ́run tí a lè fi wé Olúwa? Ó tún wá sọ fún wa wípé nínú ayé yìí bákan náà, wípé kò sí ọmọ alágbára kan tí a lè fi wé Olúwa. Ò ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa. Nígbà tí ó ti mọ̀ wípé kò sí ẹni tí a fi lè wé Ọlọ́run, tí a lè fi wé Ọlọ́run wa, nígbà tí ó ti mọ̀ wípé nínú ìfẹ́ ni, nínú agbára ni, nínú ọgbọ́n ni, nínú ìjólóòtọ́ ni, nínú ohunkóhun kò sí ẹni tí a lè fi wé Olúwa. Ó ṣe dúró de Olúwa, ó ṣe gbé ojú rẹ̀ sí òkè kí ó sọ fún Olúwa wípé wọ́n dúró de ọ́. Jẹ́ kí a tún padà lọ sí ìwé Isaiah 40. Ìwé Isaiah
ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bigiga eni ohun ti olorun so fun wa oni ki a gbe oju wa soke si bigiga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi oni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele oni ki a gbe oju wa soke si bigiga ki e se wo ta le o da nkan won yi wa awon irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo je ki a mo we pe awon nkan won yi won wa lati owo olowa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon ye se ti iwo fi nwi iwo Jacobu ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo olowa idajo mi si re koja kuro lodo olorun mi eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe majemu ti olorun ti ba won da ohun ti o se lanu ninu ni ti awon omo Israeli ni we pe se oranti lati akoko Abrahamu ni olorun ti fun oni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko jafara ni akoko Mose ni olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o n so wi pe ta le mi ti won lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o n ka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ti okun mo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ranti wi pe bi won ti de bi bebe okun pupa ti won be si ro wi pe aye fe pari ti won ro wi pe o dabe ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pupa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Olowa ni Olorun so fun Mose pe ki o na opa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihin ni won wa so wi pe ona wa pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israeli fi di afoju bayi ti iye won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israeli lebi awa na nko nje awa na nigbati a ba de ikorita
àwọn náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó le pọ́nrán àwa pàápàá àti gbàgbé orí ọlọ́run àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ a tún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èé ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mi àwọn inúnibí ni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èé ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èé ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni ṣé ọlọ́run wa ò sí láàyè mọ́ ni ṣé ìlérí rẹ̀ ti yí padà ni ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ jésù kristi nígbà tí ó kú lórí igi àgbélébùú ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú ọlọ́run ni èé ṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ ísírẹ́lì bí aláìlóye bí aláìlọ́gbọ́n bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́ wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa àti wípé ìdájọ́ mi àwọn ẹ̀tọ́ mi wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀.

ẹni tó wá sáyé kò pọ̀ bí ẹni tó sìn wọ́n wá. Ẹni tó sì sìn wọ́n wá kò pọ̀ bí ẹni tí ó yà láti wá wòran. Mi ò mọ irú èèyàn tí ọ jẹ́, bóyá o sìn wọ́n wá ni, bóyá o fẹ́ parẹ́ mọ́ èrò lára, àbí o kàn wà nínú agbo, o wá, wọ́n ní ká wá náà ni, mo wá wòran ni, mo wá wo kí ni wọ́n ṣe ń bẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé bí o bá pinnu wípé o ní sìn wọ́n wá sáyé, o ní parẹ́ máa yé lára, ó dájú wípé ìbùkún Ọlọ́run àjẹmọ́nú ìbùkún yóò jẹ́ tìrẹ lórúkọ Jésù. A rí àpẹẹrẹ àwọn tó jẹ́ wípé wọ́n sìn wọ́n wá, àwọn tó jẹ́ wípé ìbùkún Ọlọ́run kò jẹ́ tiwọn. Mo bẹ Ọlọ́run wípé o ní wà nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni Esau ló wà nínú Genesis orí 23, Genesis orí 24. Ní ẹsẹ̀ ìkẹsàn-án, Esau sì wípé èmi nító arákùnrin mi, pa èyí tí ìwọ ní mọ́ fún ara rẹ. Bí a ti ń rí àwọn tó ń gbàdúrà tí wọ́n ń bẹ Ọlọ́run wípé wọ́n ń fẹ́ ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni a rí àwọn aráalé Esau, àwọn ẹ̀gbọ́n àti àbúrò Esau, àwọn ìbátan Esau tí wọ́n wípé èmi nító, ó pẹ́ tí mo ti ń lọ sílé ìsìn, mo kàn wá ni, kì í ṣe wípé mo fẹ́ gba ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. O ní jẹ́ ara ilé ìbátan Esau lórúkọ Jésù. Kí ohun tí a ń sọ kí ó lè yé wa dáadáa, a wo ìwàásù yìí ní ipa mẹ́ta. Ìkíní, ìfọwọ́kàn. Ìkejì, ìsọdọ̀tun. Ìkẹta, ìgbàgbọ́. Lẹ́ẹ̀kan sí ìkíní. Ìkíní ni ìfọwọ́kàn mánigbàgbé pẹ̀lú ìka Kristi. Ìfọwọ́kàn mánigbàgbé pẹ̀lú ìka Kristi. Ìkejì, ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìkẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìkíní ni ìfọwọ́kàn mánigbàgbé. Mo gbàgbọ́ wípé ohun tó wá fún nìyí. O ń fẹ́ ìfọwọ́kàn tó jẹ́ wípé o ní gbàgbé títí ayé lórúkọ Jésù. Ìfọwọ́kàn mánigbàgbé yìí ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ìkejì, ìfọwọ́kàn tí ó ń yọrí sí ìyípadà. Ìkẹta, ìfọwọ́kàn ti ìwòsàn. Àti ìkẹrin, ìfọwọ́kàn ti ìkáàánú. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ṣé o mọ̀ wípé Ọlọ́run Olódùmarè òní ó dá gbogbo wa? Bí a ti kà á nínú Genesis orí ìkejì, ẹsẹ̀ ìkeje, Genesis orí ìkejì, ẹsẹ̀ ìkeje, ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Nígbà ìṣẹ̀dá, Ọlọ́run amọ̀kòkò ńlá fi erùpẹ̀ mọ́ ènìyàn lí àwòrán ara rẹ̀. Erùpẹ̀ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní ìyè nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kàn ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní ìyè àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀ lọ́rọ̀ kan. Ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì, ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí àti ka Genesis orí kejì, ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì, ẹsẹ̀ ìkeje. O ní ìwọ dá, o ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kì í ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé. Ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura.
2: Baba, Olorun wa. Adupe wo pe awa si yin ki a ba le gbo oro yin o sese ki awon ilesi miran ki o ti ma pe wa ki a si ni won la rowo to wa. Ṣugbọn ohun ti o mu wa wa si yin ni wi pe a mo wi pe a o gbo oro yin lai fi boko boyo ati wi pe bi a ti n gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipadabo Jesu Christi. Nje bi a ti ni ipinu ti a si wa si yin a n bebe wi pe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e ti n ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu. Abeyin wi pe Olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ki a ba le je ajumo jogun pelu Jesu Christi nitooto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu Oluwa. Adupe wi pe ti gbo loruko Jesu Christi Oluwa wa. Loni a n wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kì í ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run. Ẹni tí ó ti fi ayé rẹ̀ jìn, tí ó ti fi ara rẹ̀ rúbọ, kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà, tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọgbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébòó. Níhìn ni a rí ọkùnrin yìí ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bí wọ́n ti jẹ ará nínú Olúwa àti olùfẹ́ àyànfẹ́ pẹ̀lú wípé kí wọn kí ó rí pé wọ́n dúró ṣinṣin láì yẹsẹ̀ kí wọn kí ó máa pọ̀ sí i nínú iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Níwọ̀n bí wọ́n ti mọ̀ wípé iṣẹ́ wọn kì í ṣe asán nínú Olúwa. Bí a bá rí ẹnìkan tí ó yẹ kí a fetí sí bí ó bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ Olúwa òun ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, nítorí wípé omi odò jíjìn púpọ̀ ni Pọ́ọ̀lù ni ó là kọjá. Nítorí pé nínú iṣẹ́ Ọlọ́run a lè sọ wípé Pọ́ọ̀lù ní ìgbà gbogbo ni ó rìn ní àfonífojì òjìji ikú. Ìgbà púpọ̀ ni a sọ lókuta, ìgbà púpọ̀ ni a nà án, ìgbà púpọ̀ ni a gbé sọ sí inú túbú. Bí a bá rí ẹnikẹ́ni tí ó yẹ kí a dáyàpọ̀, ẹnikẹ́ni tí ó yẹ kí ọkàn rẹ̀ pòrúurù, ẹnikẹ́ni tí ó yẹ kí ó sọ wípé òun kò ní ṣe iṣẹ́ kankan fún Ọlọ́run mọ́, irú ènìyàn bẹ́ẹ̀ ìbájẹ́ Pọ́ọ̀lù Apọ́stẹ́lì. Ṣùgbọ́n rárá títí ó fi ìdá rẹ̀ lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, ìdá ti ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run tó ń wàásù, títí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ títí di ojú ikú, ni a rí wípé ọkùnrin yìí ó jẹ́ olóòótọ́ sí ìpè tí a pè é. Ó wá ń sọ fún wa wípé àwa tí a ti di ará nínú Olúwa, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti di ẹbí Ọlọ́run, wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti yàn wá fẹ́, gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran Jesu Christ omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun oni oye ki aduro sisi nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki ari lati odo esu ati odo awon emewa re oni sugbon ki ari wi pe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wi pe esu ati awon emewa re won pariwo oni ki aduro sisi ki ari wi pe a o yese ki ari wi pe ni ipejopo awon omo olorun ese wa oye ki ari wi pe ninu ise olorun a o yese wi pe ki se pe ki aduro si oju kan wi pe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo ibaje ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile oni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma n wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto n gba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo we pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni ayeraye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma n gba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikeyin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni a fi nso loni wi pe o ye ki a sise fun olorun ati ko lorin wi pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin wi pe a nse ipinu wi pe a o sise omo olorun saani wa ati wi pe a o tele ona ti oluwa wa to se o mo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wi pe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru n bo nigba ti enikan ki yo le sise ati jo ko lorin papo wi pe a o sise ki a ba le fi ounje mi bo awon ti ebi n pa ati ki a ba le ko awon alaare wa si orisun iye.

0: rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàá já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebreu orí kẹfà ẹsẹ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ tí a ń ṣe láti sin Ọlọ́run, bí kò bá mú ìfẹ́ Ọlọ́run lọ́wọ́, bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe é láì ní ìgbàgbọ́ nínú Jésù, a ń ṣe é láì ní ìfẹ́ Ọlọ́run, a ń ṣe é láì ní ìrètí ìyẹnipẹ̀kun pẹ̀lú Ọlọ́run lókè ọ̀run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà. A rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ìgbàlà Jésù Kristì kò tíì jẹ́ tiwọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí Jésù Kristì ṣe lórí òkè Kálvárì kò tíì jẹ́ tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀, lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ, bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ. Fún iṣẹ́ ìsìn kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ láìsí ìfẹ́ Ọlọ́run, iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú Kristì, iṣẹ́ láìsí ìrètí ìyẹnipẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ̀dàkejì ni ìfẹ́ láìsí ìṣe. Àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà, wọ́n máa sọ fún Ọlọ́run wípé àwọn fẹ́ràn Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí Ọlọ́run pa láṣẹ láti ṣe. Ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ, láti lè wá àwọn àgùntàn tí ó sọnù, láti lè mú wọn wá sínú ìjọba Ọlọ́run. Wọ́n kàn ń sọ wípé àwọn ní ìfẹ́ ní ẹnu, ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe, irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá, tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì, tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí Ọlọ́run, ìfẹ́ wa sí àwọn ará, ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀. Nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé, irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún Ọlọ́run, a rí wípé ó ń ṣe làálàá fún Ọlọ́run, ó ń fi àkókò, owó, ohun ìní àti nǹkan mìíràn tí ó ní, ó ń fi ṣiṣẹ́ fún Ọlọ́run, ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí Ọlọ́run, ó ní ìfẹ́ sí àwọn ará, ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ. Jẹ́ kí a wo Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ 11. Mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀, a sì ya ara wa lórí odi ìkíní, ẹni ìkíní jìnà sí ẹni kejì. Ẹsẹ̀ 11. Bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ. Níhìn-ín ni a ń rí Nehemiah. Nehemiah jẹ́ eni ti o nsise ni a fi oba tele tele awon elomiran ro we pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro we pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afi oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi ina sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni Olorun fun ara re ti o fi adehun si wi pe ogo Olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro Olorun ti ati ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe Olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o nfe lati sise fun Olorun iru eni be yo dabi Nehemiah nihin ni ari wi pe o ko awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro wi pe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihin ni a ri wi pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alakeso elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagabagebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun enikokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi abale so yi nipa ijo wa bi abale so yi nipa enikokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan naa ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni a ri wi pe awon eniyan be si ni fi esun eke sun won bẹẹni wọn bẹẹ sí ni ṣe inú ni bí ni sí wọn bẹẹni wọn bẹẹ sí ni kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀ aládáṣe bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ olúwa bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì a ò ní lè ṣe iṣẹ́ náà nítorí wípé àwọn ẹlẹ́sùn èké wọ́n pọ̀ àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó bóyá à ń wá ìyàwó ni bóyá à ń wá ọkọ ni bóyá à ń fẹ́ nǹkan ayé yìí bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere a fẹ́ di alákatakítí ẹlẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeéṣe kí wọ́n kí ó máa pè wá ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́ ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì o rántí wípé Pọ́ọ̀lù àpọ́sẹ́lì àti àwọn àpọ́sẹ́lì mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú kíni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ Ọlọ́run kíni ṣe tí wọn kò jáfara nínú iṣẹ́ Ọlọ́run kíni ṣe tí ẹsẹ̀ wọn kò yẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run kíni ṣe tí ìfara ẹni rúbọ wọn kò dínkù nínú iṣẹ́ Ọlọ́run ohun kan la rí nípa wọn wọn ní ọkàn láti ṣiṣẹ́ èyí ni àkókò tìrẹ èyí ni àkókò tèmi wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá kí a ní ọkàn àti ẹ̀mí láti ṣiṣẹ́ fún olúwa a ti sọ fún wa wípé àkókò ìpàgọ́ ti àjínde ó ń bọ̀ a sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó jáde lọ ní àwọn ilé tí ó yí wa ká àwọn ọ̀rẹ́ tí ó yí wa ká kí a sọ fún wọn wípé kí wọn kí ó wá rí Jésù kí wọn kí ó wá wo Jésù Kristì olùgbàlà kí wọn kí ó wá láti gba ìgbàlà Ọlọ́run má jẹ́ kí ohunkóhun kí ó di ọlọ́wọ́ ìbáṣe ọkọ tàbí aya tàbí iṣẹ́ mìíràn tàbí inúnibíni tàbí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíràn ń sọ ohunkóhun ni wọ́n lè sọ ìwọ ni ó yẹ kí o mọ̀ wípé a ti fi ìpè pè ọ́ ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run àti wípé iṣẹ́ yìí a gbé e lé ọ lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ má ṣe jáfara nítorí bẹ́ẹ̀ má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí kí o rí i wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe nínú Jọ́hánù orí kẹrin ẹsẹ́ ìkẹrìnlélọ́gbọ̀n Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀ Jésù Kristì olúwa wa Jésù Kristì àpẹẹrẹ pípé wa Jésù Kristì ẹni tí à ń tẹ̀lé Jésù Kristì olùgbàlà wa Jésù Kristì ẹni tí ó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ó ní oúnjẹ mi ni láti ṣe iṣẹ́ láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi kí ni ìtumọ̀ èdè yìí ó mọ ohun tí a ń pè ní oúnjẹ bí ẹnìkan kò bá jẹun ní òórọ̀ ọjọ́ kan a ó rí wípé ojú rẹ̀ yóò yàtọ̀ bí ẹnìkan kò bá jẹun ṣúlẹ̀ ọjọ́ kan a ó rí wípé agbára rẹ̀ yóò máa dínkù bí kò bá jẹun fún ọ̀sẹ̀ kan ó ń sọmọ etí bèbè kú ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé oúnjẹ òun ohun tí ó ń gbé ara dúró ohun tó ń gbé ẹ̀mí òun dúró ohun tó jẹ́ kó wà láàyè àti láyé ní ìgbà náà òun ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun bí òun ti ń jí láàárọ̀ bí àwọn ẹlòmíràn ti ń jẹun oúnjẹ tí òun fẹ́ jẹ ní ìfẹ́ Ọlọ́run lọ́sàn-án oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ Ọlọ́run ní àṣálẹ́ oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ Ọlọ́run àti wípé láti parí iṣẹ́ rẹ̀ ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀ ǹjẹ́ jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan ní ìgbà wo ló parí iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọ lọ́wọ́ bí o bá tí ì bẹ̀rẹ̀ ǹjẹ́ ó ṣe é ṣe fún ọ láti parí bí o bá tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ìjìnrere ọkàn iṣẹ́ kí a máa káàkiri kí a máa ti ojú ilé kan dé ojú ilé kejì láti sọ fún wọn nípa ìgbàlà ọ̀fẹ́ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú bí o bá tí ì bẹ̀rẹ̀ nígbà wo ló parí rẹ̀ ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa gẹ́gẹ́ bí aṣáájú wa tí ó yẹ kí a máa tẹ̀lé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀ kò fi mọ níbẹ̀ nìkan ṣoṣo wo ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ̀yin kò ha wípé ó ku oṣù mẹ́rin ìkórè yóò sì dé wò ó mo wí fún yín ẹgbẹ́ ojú yín sókè kí ẹ sì wo oko nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà ohun tí a pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba ọlọ́run kí a sọ fún ọ wípé jésù ń gbàlà jésù ń túni sílẹ̀ jésù ń dáríjì jésù ń wẹni mọ́ kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé kí wọn kí ó wá sínú kristi kí wọn kí ó di ọmọ ìjọba ọlọ́run bí wọn bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba ọlọ́run èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí èyí ni ó yẹ kí a ṣe làálàá fún yẹ kí a wo Yohánù orí ìkẹfà Yohánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú bíbélì láéláé ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín nítorí pé òun ni àní baba ọlọ́run baba ti fi ìdí dídí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí ìbàjẹ́ iṣẹ́ kí a di okùn mọ́rùn tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní ilé ìwé tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀ àwọn tí wọ́n ń rọ nǹkan kan tàbí àwọn tí wọ́n ń ṣe nǹkan gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun kí a ba lè dáṣọ bo ara wa tàbí kí a ba lè kọ́lé ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí ohun tí wọ́n lè fún wa ni àwọn òmúlẹ̀mófò ayé yìí ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé èyí ni Jésù Kristì ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́ kí a máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú ọlọ́run àti èyí tí yóò ní èrè iyì àìnípẹkún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí iṣẹ́ tí ó lérè òun ni iṣẹ́ ìjìnrere ọkàn iṣẹ́ fún ìjọba ọlọ́run kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀ èyí ni ó mú wa lọ sí apá kejì èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo ìwà rere ìwà mímọ́ ní ìgbésí ayé wa bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún ọlọ́run tí a ò so èso ìwà mímọ́ èso ìrẹ̀lẹ̀ èso òdodo èso kí a máa rìn déédéé èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba ọlọ́run irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa wo ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni bí ò bá tí ì fa ìlà sí ẹsẹ yìí nínú bíbélì rẹ ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú kristi iṣẹ́ wa nínú ìjọba ọlọ́run èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo Filipi orí kìíní ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá kí ẹ̀yin kí o lè dán ohun tí ó yàtọ̀ wò kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ̀ẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì, èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristi wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristi, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀: èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn àwọn bankújọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n ń wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kínì í lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristi, ọlọgbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé. Ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristi, tí wọ́n ké pé Jésù Kristi Olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọgbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjèrè ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọgbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. Àwa tí a wà níhìn-ín, bí ó bá ṣeéṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá jẹ́ ìpè Ọlọ́run, bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a nfe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbara ninu jesu christi a nfe ki olorun ki o fun wa bi enikokan wa ti a wa nihin bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ton wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wepe ibi ti a wa yi ko ni le igba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wepe ki a kan ma dari idapo ojule nikan awon ti won wa ni idapo ojule se won ti ni igbala se won ti mo oluwa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada iyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo enikokan wa ki a ba le ma mu awon okan kokan wa sinu ijoba olorun ki si ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o n so fun olorun pe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti n soro nipa oluso agutan awon elomiran won o mu ti a n pe ni iwaasu ihinrere ohun ti won ma n so fun awon olomiran ni wepe e wa wo oluso agutan ti o wa ni ijowa ijowa daa ju ijo miran lo awon miran ti won lo n bere ijo e won o se ife olorun ijowa lo daa eyi ko la n so ohun ti a n so nipa iwaasu re pe ki a ma waasu jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wala oruko jesu kristi onigbanila ise irapada ti jesu kristi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan wepe jesu n gbala ati wipe eje re o n wenimo bi a ba le se be o je mo wipe ere pupo lo wa fun awon ti won ba n sise fun olorun le ona be je ki a wo chronicle 2 ori kedogun ese ikeje chronicle 2 ori kedogun ese ikeje sugbon eyin mu arale ki ese ki e ma se de owo yin nitori ise yin yo ni ere ori bi abagba oluwa gbo bi e ba mo wepe olooto ni oluwa ati wepe ileri re ki ye ki ta se ki falẹ o ye ki a mo wepe ise wa ninu oluwa ise ijere okan yo ni ere nihin ni ati gba awon eniyan wonyi ni iyanju wepe ki eyin ki o mu ara le ki e ma je ki ohunkohun ki o je ki a rewesi nitori pe ise n be lowo wa lati se ise wa nile ti a ni lati se ipago ajinde lo n bo yi a n fe ki awon eniyan ti o wa ni arowoto wa a n fe ki won ki o mo nipa jesu a n fe ki won ki o mo nipa igbala olorun a n fe ki won ki o mo nipa igbala ti jesu kristi ti o se asepe re lori igi agbelebo awon ti won kan lo si ilesin awon ti won kan so nipa ajinde tabi nipa ijia jesu kristi sugbon ti oye oye won bi a se le di eni igbala a n fe ki o ye won iwo ni o je enu fun olorun emi ni won o je enu fun olorun gbogbo wa pelu iso isokan ni a o je enu fun olorun nitori be ma se je ki ohunkohun ki o je ki o rewesi ma se je ki ohunkohun ki o daya po o ni emu ara yin le ki e ma se de owo yin ki e ma se de owo yin ma se je ki o re o ise n pe fun enikokan wa o n so fun wa wipe nitori ise yin yo ni ere niwaju olorun ere ninu aye yi ati ere nigba ti jesu kristi ti o ba farahan lati ko awon eyan fe lo nitori be sise fun oluwa sugbon bi a ti n se ise yi o ye ki a ri wipe ise ti a n se o je ise fun olorun nikan soso Matthew ori kefa ese ikini ekiyesi ara ki e ma se itore anu yin niwaju eniyan ki a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro we pe won sise fun olorun ohun ti a ma nri ni wipe karimi o po ninu ohun ti won se bi won ba ri wipe oluso agutan wa ni tosi adari wa ni tosi tabi elomiran wa ni tosi won te pamose o dabi awon eniyan leran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won akawojo won ni sise won ajoko won akawogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wipe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi ni yi o mo wipe nigbati eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu Oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan sosho won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wipe enikan ti o ma so wipe e ko se o e ko se Oluwa o Olorun wa so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a nse nipa ife Olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wi pe a nfe a fe gbe ara wa soke tabi ise ti o je wi pe eniyan le a fi han tabi ise ti o je pe aso la fe fi han bi a se ni oso aye to la fe fi han ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si Oluwa ati si itesiwaju ijoba Olorun bi a ba se be o daju wi pe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiye si emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun enikankan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba Olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba Oluwa soro ki a so fun wipe a fe se ise ti o lere ise ijere okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wipe Jesu Kristi ti ko fun won o si nfe ki a so fun won wipe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun Olorun ki o fi ohun ni re fun Olorun ki o fi awon talent ti Olorun ti fun ki o fi fun Olorun ki o ri wipe o se ise ti o lere ki o si ri wipe eso ti ise yi so ni igbese aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wipe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wipe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu Olorun wipe ni tooto yoo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun Olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise Oluwa so fun Olorun wipe akoko to lati ji ati lati ja papa ninu ise Oluwa.
1: Olorun baba wa adupe o yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje anbebe bi ati wa loni wo pe gbogbo to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi gege eleda wa ati olugbala wa e ka awon iboju won yi ko ni oruko Jesu e je ki a ri Jesu ki a si ri yin Eje ki a le tele ona iye yi titi de opin e fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Christ Oluwa wa ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa igboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kufe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon ese olorun ti a ka wonyi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wipe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsiyi iwa alailofin ti igba isinsiyi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o dojuko wa ati isubu tabi ikose ojina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba se omode tabi agba omo ile iwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni Paul ti a topasere lati emi Olorun ni o se nkanwe si Timothy ti o n so fun wipe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wipe yo je igba ewu lopo lopo o so wipe idi re ti yo fi je igba ewu ni wipe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be be ni idajo olorun paapaa yo ma wa sori won ki se ni aye yi nikan bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára. A ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Èkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kíní. Ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ̀ẹ́sẹ̀ karùn-ún. Ọkùnrin náà, Mika, sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni, ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wo ni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n, wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí ojoojúmọ́, ni a sọ fún wa nínú ìjọ wa níhìn-ín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìn rere tí ó péye tí ó pé ojú owó síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ísírẹ́lì ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní ọlọ́run wọ́n ní òfin wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin wọ́n ní ìtọ́ni wọ́n ní ìlànà wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ ọlọ́run fún wọn ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé ó yẹ kí a kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú kristi jésù ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìn rere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti ọlọ́run síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ irọ́ kúrò lẹ́nu wọn àgbèrò kúrò lọ́wọ́ wọn ìwọṣọ ayé ìjẹun ayé ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn ìrédìí òrónkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níhìn ṣíṣe lọ́hùn-ún aláti rí mi níbẹ̀ ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn a gbé bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà èyí ni a ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́ ìwà àtijọ́ ìrìn àtijọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́ owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní ísírẹ́lì wẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣeéṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́ ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olúwa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olúwa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olúwa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́ ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkù eégún láàrin ọ̀sẹ̀. Àwọn tí ó dàbí ẹni pé ní àkókò Kérésìmesì àti ní àkókò àjínde, àwọn ni wọ́n máa ń kọrin, wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò Lẹ́ǹtì. Ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà, eégún, ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn. Ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ, tí wọ́n lè kà, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin, àìtẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá. Ẹ jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí karùn-ún, à ń kà á láti ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní. A ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú, bí a kò bá ṣọ́ra, ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí, ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kalẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kalẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù tabi oka Isaiah, tabi oka Jeremiah, tabi o wasino maje motitun lati Matthew, de Marco, de Luke, de Johannu, de se awon aposteli, de Rome, ati de Corinth, ati titi de iwe ibihan, ni Olorun tin ke wa ni lo. Ton temo wa leti pe iwa agbere, ati panshaga, oje iwa ti

ọkún jẹ wọn ronú pẹwàdà jẹ wọn bẹ ọlọrun jẹ wọn bẹbẹ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé jẹ wọn bẹbẹ wé pé kí adáríjì wọn wẹsẹ ìkejì ẹyin sì ń fẹ sókè ẹyin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín ohun tí a ń sọ ni wé pé àwọn ènìyàn wọnyí wọn gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin ọlọ́run ìwà àìlọ́lọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ẹ̀yìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà ìbìkítà fún òfin ọlọ́run kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo orin dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá ọlọ́run ni onídàájọ́ òdodo ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́ o jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ìbínú ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìjì rẹ ti máa ń tẹ̀lé ọ níbikíbi tí o bá wà balùwẹ̀ ni nínú ilé ni níbi iṣẹ́ ni lóko nílé lọ́nà níbikíbi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ gbà tí ọlọ́run bínú ni ó lé ádámù àti ifà jáde ìbínú ọlọ́run nìyẹn gbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé ọlọ́run bínú gbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́ ọkàn àìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí bí a bá sọ wípé ọlọ́run bínú bí o bá ka májẹ̀mú láéláé dáradára nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni a pa wọn rẹ lójú kan náà ní ọjọ́ kan bí a bá sọ wípé ọlọ́run bínú èyí ni wípé gbogbo ọmọ ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ ọlọ́run ó lé wọn lọ sí bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún bí a bá sọ wípé ọlọ́run bínú rántí sàfírà àti rántí ananáyà bí a bá sọ wípé ọlọ́run bínú kí o rántí ìdájọ́ tí ọlọ́run mú wá sí orí ahabu àti jesebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀ èyí ni a ń pè ní ìbínú ọlọ́run bí o bá jẹ́ apẹ̀yìndà ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run bí ẹni wípé kò sí ìlànà bí ẹni wípé kò sí òfin bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ o ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún ọ nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ pé ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà nbẹ̀ ṣé panṣágà wà nbẹ̀ ojú kòkòrò ńkọ́ ìwà ayé ńkọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí kọkànlá ẹsẹ̀ ìkọkànlélógún bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmògọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeé ṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá ọ lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ì bá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn

dànà. Àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun. Ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn ìwé pé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe. Kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì í yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlá, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé ọ̀run ti dá fídì? Ó rí Báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣẹ́bà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Saul, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráélì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Farao, tàbí Nebukadnessari, tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ojú rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ojú rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀, tí wọ́n máa ń sọ wípé má múlé púpọ̀ fún mi, àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí. Ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́, wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́, wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú, wọ́n lè ré kọjá òfin Ọlọ́run, wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Yẹ ká wo májẹ̀mú titun ní Kọrinti kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa, kí o má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni, kí ẹ̀yin
ki o ma se je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyi nkin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wepe bi aba lo sinu ese bi aba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakona wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati sobo si owo olorun alaye ohun eru ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wipe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na okunrin obirin ijoye enikeni ti a le je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli nso fun oba nihin ni wepe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo wepe ibi ti o n wa ile ajeji ti o n wa wepe bi o n ba n lo bi ohun ti n se nibe wepe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju wepe idajo olorun ni yo je tire nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo wepe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a n so nihin ni wepe ki o je olooto ki o je olododo ki o mo wepe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wepe agbere panṣaga ma n fa ibinu olorun ki o mo wepe eni ti o n pe ni abanideṣe ki e se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo wepe ko si ibi ti o ti le da ese ni ikoko ni abole ni tabi ni okunkun wepe oju olorun ri o oju olorun wo o yio si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun wepe o je elese ma janankato wepe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni ti o n se tibi tabi torun o nipa eyi won niti
ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ninu mi ri olorun so we pe wa pelu otito ko ese re sile so fun olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu olorun ati idariji latodo re yo je tire o jacobo jacobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko se wo ko se se ko se asedede tabi asododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ore ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun o o si sumo yin ewe owo yin mo eyin elese mi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun ewe owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o n so wi pe ewe owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri ohe o n so wi pe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pewada ati atunse o ni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki ese gba awe e je we pe ki a kaanu ati o n so pe ki a gba awe ohun ti o n so ni wepe nihiyi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo we pe ese ti a da o je ohun ti o buru iwaju olowa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayii won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon n so fun a we pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni bee ki o baje ki iru eni bee ki o kaanu ki iru eni bee ki o sokun o ni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di ikaanu ere yin sile niwaju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yii o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wipe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wipe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisinsin ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro wepe agbere ati panṣaga ti o je iwa re o ro wepe olorun wa foju wepe olorun o ri o o ri o o mo igbesi aye re ohun ti o se n so fun o ni osan yi ni wepe ki o le ronu pada ki o le so fun olorun wepe ese wa ni ago re
ẹṣẹ wà ní ọkàn rẹ, ẹṣẹ wà ní ìgbésí ayé rẹ, o sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ń fẹ́ ké pe Ọlọ́run, o ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pé padà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn yìí, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá.
ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye oloto ati olododo. Bi o ba re ara re sile labe agbara Olorun, o daju we pe idariji yo je ti re. O si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo. Bi abati we onu ti a se we omo pelu eje Jesu, o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si Oluwa wi pe pelu ore ofe re iwa ododo, iwa otito, iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo, yala ni ile tabi lode, yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa. Iwa mimo, iwa ododo, aire koja ni o ma wa lowo re ni igba gbogbo. So fun Olorun, ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu Bibeli mu. Eni ti o bo ese re mole ki o se rere, sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba.

Ìgbà jẹ́ ṣùgbọ́n nígbà kan rí wípé kí a kíyèsára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí, ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyèsára, kí ẹnikẹ́ni nínú wa, kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà. Bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó kẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun, nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àtijọba pẹ̀lú Jésù Kristì, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀, èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa, ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run,
bi abaduro ti a ko pada sinu ese.

0: Orin ọgọ́ta 60. Ọlọ́run, ìwọ́ ti ṣàwàtì, ìwọ́ ti tú wa ká, inú rẹ ti bàjẹ́, tún ara rẹ yí padà sí wa, ìwọ́ ti mú ilẹ̀ wárìrì, ìwọ́ ti fọ́, mú fífọ́ rẹ bọ̀ sípò, nítorí tí ó ń mìn, ìwọ́ ti fi ohun tí ó ṣòro han àwọn ènìyàn rẹ, ìwọ́ mú wa mu ọtí wáìnì ìta gbọ̀ngbọ̀n, ìwọ́ ti fi ọ̀pá gun fún àwọn tí ó bẹ̀rù rẹ, kí a lè máa fi hàn nítorí òtítọ́, kí a lè gba àwọn olùfẹ́ rẹ là. Fi ọwọ́ ọ̀tún rẹ ṣe ìgbàlà, kí o sì gbóhùn mi. Ọlọ́run ti sọ̀rọ̀ nínú ìwà mímọ́ rẹ̀ pé, èmi ó yọ̀, èmi ó pín Ṣékémù, èmi ó sì wọn àfonífojì Sukkotu. Tí èmi ni Gileadi, tí èmi ni Manasi, Efraimu pẹ̀lú lé agbára orí mi, Juda ni olófin mi. Moabu lé ìkòkò ìwẹsẹ̀ mi, lórí Edomu lé èmi ó bọ́ bàtà mi sí, Filistia máa hó ìhó ayọ̀ fún mi. Ta ni yóò mú mi wá sínú ìlú olóde ni? Ta ni yóò sìn mí lọ sí Edomu? Ìwọ akọ Ọlọ́run, ẹni tí ó ṣàwàtì, àti ìwọ Ọlọ́run tí kò bá ogun wa jáde lọ. Fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú, nítorí pé asán ni ìrànlọ́wọ́ ènìyàn. Nípasẹ̀ Ọlọ́run ni àwa ó ṣe akin, nítorí òun ni yóò tẹ àwọn ọ̀tá wa mọ́lẹ̀.
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
0: Orin ìkọkànlélọ́gọ́ta 61. Gbọ́ ẹkún mi, Ọlọ́run, fiyè sí àdúrà mi. Láti òpin ayé wá, èmi ó kégbe pè ọ́ nígbà tí ó rẹ àyà mi. Fa mí lọ sí àpáta tí ó ga jù mí lọ. Nítorí ìwọ ni o ti ń ṣe ààbò fún mi, àti ilé ìṣọ́ agbára lọ́wọ́ ọ̀tá ni. Èmi ó jókòó nínú àgọ́ rẹ láéláé. Jẹ́ kí èmi rí ààbò ní ìyè apá rẹ. Nítorí pé ìwọ, Ọlọ́run, ni o ti gbọ́ ẹ̀jẹ̀ mi. Ìwọ ti fi ogún àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ fún mi. Ìwọ fa ẹ̀mí ọbagun àti ọjọ́ ọdún rẹ bí àtìrandíran. Òun máa gbé iwájú Ọlọ́run láéláé, pèsè àánú àti òtítọ́ tí yóò máa ṣe ìtọ́jú rẹ. Bẹ́ẹ̀ ni èmi ó máa kọrin ìyìn sí orúkọ rẹ láéláé, kí èmi kí ó lè máa san ẹ̀jẹ̀ mi ní ojoojúmọ́. Orin ìkejìlélọ́gọ́ta 62. Ọlọ́run nìkan lé ọkàn mi dúró jẹ́ẹ́dè, láti ọ̀dọ̀ rẹ̀ wá ni ìgbàlà mi. Ó nìkan ni àpáta mi àti ìgbàlà mi. Ó ní ààbò mi, èmi kì yóò ṣípò padà jọjọ. Ẹ̀yin ó ti máa rọ́lu ènìyàn kan pẹ́ tó. Gbogbo yín ni ó fẹ́ pa á, bí ògiri tí ó bìwó àti bí ọgbà tí ń wó lọ. Kìkì ìró wọn ni láti já àtílẹ̀ kúrò nínú ọlá rẹ̀. Wọ́n ń ṣe inú dídùn nínú èké, wọ́n ń fi ẹnu wọn súre, ṣùgbọ́n wọ́n ń gègùn ní inú wọn. Ọkàn mi, ìwọ ṣáà dúró jẹ́ de Ọlọ́run, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ni ìrètí mi. Ó nìkan ni àpáta mi àti ìgbàlà mi. Ó ní ààbò mi, a kì yóò ṣí mi ní ipò. Nípa Ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi, àpáta agbára mi, ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn, tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò fún wa. Nítòótọ́, asán ni àwọn ọmọ ènìyàn, èké sì lé àwọn olóyè. Wọ́n gòkè nínú ìwọ̀n, bákan náà ni wọ́n fẹ́rẹ̀ ju asán lọ. Má ṣe gbẹ́kẹ̀lé ìní lára, kí o má sì ṣe gbéraga lé olè jíjà. Bí ọ̀rọ̀ bá ń pọ̀ sí, má ṣe gbé ọkàn yín le. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lé agbára. Pẹ̀lúpẹ̀lú, Olúwa, tirẹ̀ lé àánú nítorí tí ìwọ san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀.
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọpọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kì í tà sí. Wípé nígbàkúùgbà, bóyá a ní wàhálà ni, àbí a ní àwọn ìṣòro ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé, tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn. Títí dòní olóòní yìí lẹ̀sìn ń gbọ́ tiwa bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. adupe egba pe ati yin wa eyi ni o mu ki a wa pelu okan igbagbo pelu ayo pelu ni didun ati ireti wi pe loni pelu bi a o ti gbadura wi pe o gbo ti wa ebe ati adura wa ni wi pe ibi kibi ti aisan ba wa e ba wa le won jade ibi kibi ti aini tabi iponju ti o ba wa ni igbese aye eni kokan ninu wa e ba wa mu o kuro loruko Jesu e shanu fun awon eniyan yin e fun won ni ayo ati inu didun ki adura won ki o gba adupe wi pe ti gbo loruko Jesu Kristo Oluwa wa wa inu mi dun lati re wi pe atun pejo loni sese agbelebo ni iwaju Oluwa ki abale so awon edun okan wa fun Oluwa nitori pe idani loju ti ani ni igba ku igba ti a ba wa si waju Oluwa ni wo pe bi a tin kepe ni yo ma da wa lohun bi a ba kepe Oluwa pelu igbagbo bi a ba mu awon ileri ti o ti se fun wa ninu oro re ti a mu wa si iwaju Olorun ti a so fun wi pe oni o se leri ohun ti o si se leri eni ti ki kuna wi pe ki o mu nkan won yi se o daju wi pe yo mu won se yo gbo adura wa adura mi loni ni wi pe eni kokan wa ti a wa sihin wi pe Olorun yo dan wa adura wa loni mu soro ni pa akori kan ti o se pataki ti o ye fun eni kokan wa lati wo pelu igbagbo ninu oro Olorun ke a ri wi pe bi a tin gbo oro ti a nso loni yi wi pe a fiye si agba gbo aduro le lori a si sise lori re e ni wi pe a gbadura gege bi a o ti ma ko wa oro ti mo nso loni ni agbara isotele ninu oro onigbagbo agbara isotele ninu oro onigbagbo gbati a nso nipa isotele o seese ki o ya awon elomiran lenu nitori wi pe awon elomiran won ma nfi esun kan wa awon elomiran ti won wa ni ita won ma so wi pe a o fi aye gba ebun isotele a o si fi aye gba awon woli laarin wa iru awon ti won so be oye oye won dara dara won ma ro wi pe bi won ti nse ni ijo elemi e ti won pe ni ijo elemi gba ti won o ba ri iru be ni akoko ti wa tabi ninu ijo ti wa won ma ro wi pe a o mo ohun ti won pe ni isotele tabi ebun awon woli sugbon ohun ti o dabi eni wi pe ko ye awon ti won fi iru esun yi ti won fi kan wa ni wi pe won o mo iyato to wa laarin awon woli ti majemu lailai ati awon woli ti o wa ninu majemu titun aye o si fun wa lati se alaye pupo nipa re sugbon je kin so die fun o awon woli ti won wa ninu majemu lailai ari wi pe nipa iwoso won a ma nda won mo yato si awon mo israeli to ku awon woli ti o wa ninu majemu titun a ke da won mo pelu aso bi apostle ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihin rere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omo leyin christi bi won ti nwoso be ni ari wi pe awon woli majemu titun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lailai ni a ri wi pe eni bi mose o ni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe ohun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo Jesu Kristi o ni woli agba o ni eni ti so ti ki ye o ni eni ti o ri awon kan ti n bo ni waju òun ló sọ wípé ọ̀rọ̀ ayé àti ọ̀run wọ́n lè kọjá lọ kí kíní nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá lọ láìṣẹ́ ó ní wòlíì àgbà tí ó rí òpin ayé ní àkókò tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n kò gbé ọ̀pá lọ́wọ́ a sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí èèyàn bíi paulu tàbí èèyàn bíi pétérù àti johanu èyí tí wọ́n ṣe a ò rí ọ̀pá lọ́wọ́ wọn àwọn tí òye òye nǹkan tí wọ́n fi máa ń dá wọn mọ̀ láàrin ara wọn ni wípé wọ́n máa ń gbé ọ̀pá lọ́wọ́ bí wọ́n bá ti gbé ọ̀pá lọ́wọ́ wọ́n á sọ fún wọn wípé àwọn jẹ́ wòlíì ni wọ́n á sì máa wo àwa tí a wà ní ìjọ oníhìn rere àwa tí májẹ̀mú tuntun tí ó yé dáradára àwa tí májẹ̀mú tí a bá wa dá pẹ̀lú jésù kristi àwa tí a fi sọ́kàn tí a sì ń tẹ̀lé wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé a ò mọ bí a ti gbàdúrà nítorí wípé a kì í ṣe wòlíì kì í ṣe bẹ́ẹ̀ nìkan a máa ń rí wípé nínú májẹ̀mú láéláé ni a máa ń rí wípé mose ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀ joshua ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ezekiel ìgbà mìíràn wà tí a sọ fún àti isaiah pàápàá wípé kí wọ́n máa rìn láì lo bàtà kí ó ba lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ọmọ israeli kó máa bí wọ́n ní ìbéèrè wípé kí ló dé tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nípa ìbéèrè tí wọ́n ń bi wọ́n yìí wọ́n á lè sọ fún àwọn ènìyàn wípé ẹ ti dẹ́ṣẹ̀ sí olúwa nítorí bẹ́ẹ̀ agbára ọlọ́run àti ìfarahàn ọlọ́run ó kúrò láàrin yín ó jẹ́ àpẹẹrẹ fún wọn bí o bá wo májẹ̀mú titun a ó rí wípé kí a máa bọ́ bàtà kì í ṣe ìṣe jésù tàbí ìṣe àwọn àpọ́sẹ́lì tàbí ìṣe àwọn tí a rí nínú májẹ̀mú titun àwọn tí wọ́n jáde lónìí tí wọ́n ń sọ wípé àwọn jẹ́ wòlíì wọ́n máa ń rò wípé gbà tí àwọn ò bá wọ bàtà èyí jẹ́ kí wọ́n á dá wọn mọ̀ gẹ́gẹ́ bí wòlíì bí wọ́n bá ń wọ àwa tí a ń wọ aṣọ tí a ń wọ bàtà tí a ń gẹrun wa ní ìgbà dé ìgbà tí irun wa tí ò sàn dé ibi èjìká wa wọ́n ní òye wòlíì pé kò yé àwa ṣùgbọ́n àwọn ní òye òye àwa a mọ ọ̀rọ̀ ọlọ́run a sì mọ̀ wípé wòlíì wà nínú májẹ̀mú láéláé ó wà nínú májẹ̀mú titun ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn wọn yàtọ̀ síra àti wípé agbára tí wọ́n lò àti ọ̀nà tí wọ́n fi gbàdúrà ó yàtọ̀ sí ara wọn nínú májẹ̀mú láéláé ni a rí wípé ìgbà mìíràn bí mose bí ó bá fẹ́ gbàdúrà a lọ sí orí òkè láti lọ gba ààwẹ̀ fún ó ṣeéṣe kí ó jẹ́ ogójì ọjọ́ ṣùgbọ́n nínú májẹ̀mú titun ṣé orí pétérù nígbà tí ó ń gbà àwẹ̀ a sọ wípé ó wà ní ilé rẹ̀ ó sì wà ní òkè ilé rẹ̀ níbi tó ti ń gbàdúrà kí ó tó di wípé ó sọ̀kalẹ̀ wá láti wá jẹun ṣé orí paulu nígbà tí ó gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta tí kò jẹun tó ń gbàdúrà ọlọ́run ń sọ fún anana wípé ilé ibi báyìí báyìí ni ó ti bá paulu kò ṣe lọ sí orí òkè kì í ṣe májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn wá wípé ìsọtẹ́lẹ̀ ò yé wa tàbí ẹ̀bùn àwọn wòlíì ò yé wa àwọn ni ò yé ọ̀rọ̀ ọlọ́run yé àwa dáradára lónìí mo sọ wípé mo ń sọ̀rọ̀ nípa agbára ìsọtẹ́lẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àwa onígbàgbọ́ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú jẹ́ kí n tún sọ fún ọ kì í ṣe gbogbo àwa tí a wà nínú májẹ̀mú titun nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì jẹ́ kí a wo kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n gbogbo wọn ní ṣe àpọ́sẹ́lì bí gbogbo wọn ní ṣe wòlíì bí gbogbo wọn ní ṣe olùkọ́ni bí gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dà o kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ́lì kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu kí ní ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ́lì wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ ìkíní àwọn àpọ́sẹ́lì ìkejì àwọn wòlíì ẹ̀kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà iṣẹ́ ìyanu lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá ìrànlọ́wọ́ ebon akoso oniruru ede nihi ni o ti je ki o ye wa wi pe olorun gbe awon kan kale ki se gbogbo eniyan ni o fun ni ebon aposteli tabi ebon woli tabi ebon imuni larada tabi ebon olukoni ki si se gbogbo eniyan ni a le pe ni oluso agutan ninu efeso ori kerin ese ikokanla efeso ori kerin ese ikokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisti awon ajihin rere ati awon miran bi oluso agutan ati olukoni nihi ni olorun je ki o ye wa wi pe ki se gbogbo awa onigbagbo ni agbe kale gege bi aposteli ki si se gbogbo awa onigbagbo le agbe kale gege bi woli gege bi evangelist ajihin rere gege bi oluso agutan tabi gege bi olukoni sugbon mo fe ki o ye wa ohun kan ti a ri ni igbesi aye awon woli e ba se majemu lai lai tabi majemu titun ohun kan ti a ri ti o je ki a da won mo ti o si je ki igbesi aye won ki o yato si awon omo israeli to ku ohun ni iwa ati ami igbagbo ninu ise iranse won mo fe ki o fi iye si eyi ohun ti o se pataki ni ise iranse woli ninu majemu lai lai tabi ninu majemu titun ki se aso ti won wo ki se pe ko si bata lese won ki se pe won gbe opa lowo ki se wo pe irun won gun.

ṣùgbọ́n báyìí mo ń fi ọkàn mi fún ọ. Olúwa, dáríjì mi, yí ọkàn mi padà, yí mi po, fún mi ní ìgbàlà ńlá yìí, sọ fún, yóò sì ṣe fún ọ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ṣó ń fẹ́ ìgbàlà yìí láti ọ̀dọ̀ Olúwa, ó sì ń fi ọkàn rẹ fún Olúwa báyìí, níbikíbi tó bá wà nọwọ́ rẹ sókè, ó lè rí ọ níbẹ̀. Kí ó lọ kí ó bùkún, kí ó lọ kí ó bùkún, kó bùkún, kó bùkún níbẹ̀. Nọwọ́ yẹn sókè, nọwọ́ yẹn sókè. Sọ fún nínú ọ̀rọ̀ kan pé Olúwa, mo ronúpìwàdà ohun tí mo ṣe tẹ́lẹ̀. Mo fi ọkàn mi fún Kristi Olúwa àti olùgbàlà mi. Wọlé wá kó wá dúró níbẹ̀. Bàbá, gẹ́gẹ́ bí ìlérí rẹ, ẹ dáríjì gbogbo àwọn tó ń fi ara wọn sílẹ̀ fún yín báyìí ní orúkọ Jésù. Ẹ fún wọn ní ọkàn tuntun. Ẹ jẹ́ kí ohun tó ti kọjá lọ kó wá sí iwájú wọn. Iṣẹ́ rẹ, wọn yóò rìn, wọn yóò máa lọ nínú ọ̀nà náà. Wọn yóò sì ní ohun rere gbogbo tó ti ṣe ìlérí fún wọn ní orúkọ Jésù. Ẹ fún wọn ní ẹ̀rí nínú ọkàn wípé a ti dáríjì wọn, pé wọ́n ti dẹni ìgbàlà, àti pé ìgbé ayé wọn kò ní rí bákan náà mọ́ ní orúkọ Jésù. Ẹ fi ẹsẹ̀ ìgbàlà ńlá tí ọkàn yìí múlẹ̀ nínú àyà wọn lórúkọ Jésù. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo ti rí gbà. Orí ọ̀fẹ́ ńlá. O ti rí gbà lórúkọ Jésù. Ẹ̀mí Ọlọ́run tó ń gbé inú rẹ, o ti rí gbà lórúkọ Jésù. Ìtẹ́wọ́gbà, wípé o ti tẹ́wọ́ gbà ọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ lọ́kùnrin àti lóbìnrin báyìí. O ti rí gbà lórúkọ Jésù. Ìgbé ayé ọ̀tún ọkàn tuntun. O ti rí gbà lórúkọ Jésù. Àti ọkàn tí ó tẹ́. Ẹ bá mi yin Olúwa. Ọkàn tí ó tẹ́ yìí yóò máa bá ọ lọ báyìí lórúkọ Jésù. Báyìí. Láti jáde lọ. Láti máa dàgbà kí ó sì máa tàn. Láti jáde lọ. Láti ní ìgbésínú ẹni. Àti bíbá Olúwa sọ̀rọ̀ pọ̀. Àti pípéléke sí nípòrí ọ̀fẹ́ Ọlọ́run ayé rẹ láti jáde lọ. Kí o sì ní ìdáhùn sí wàhálà rẹ. Ìdáhùn sí àdúrà rẹ. Ìdáhùn ìṣe ti ìgbàgbọ́. Èyí tó máa mú kó o tẹ̀síwájú. Kó o sọ̀rọ̀. Kó o rìn. Kó o ronú. Gẹ́gẹ́ bí òmìnira tó ní ìgbàgbọ́. Kí o sì ní èyí. Kó o sì ní ẹ̀rí. Èyí tí Olúwa fi sínú ọkàn rẹ. Olúwa yóò ṣe fún ọ báyìí báyìí. Látòní yìí lọ. Ohun gbogbo tó ti kọjá lọ. Ìkùnà àtẹ̀yìnwá. Kò ní padà wá mọ́ nínú ayé rẹ. Lórúkọ Jésù. Ìwọ dà níbẹ̀ yẹn. Ìwọ nọwọ́ yẹn sókè. Nọwọ́ yẹn sókè. Ọwọ́ òmìràn. Ọkàn òmìràn. Ipá òmìràn. Àti àwọn ìwà rere ti òmìràn. Àti àpọn àti ẹ̀rí òmìràn. Nọwọ́ yẹn sókè. Bàbá ní orúkọ Jésù. Mo mú olúkúlùkù, ọ̀dọ́ àti àgbàlagbà. Mo mú gbogbo wọn wá síwájú yín báyìí. Olúwa mo gbàdúrà. Ohunkóhun yóò tí ì bá jẹ́ láti sọ wọ́n dòmí, láti sọ wá dòmìnira. Sọ gbogbo wa dòmìnira yìí lórúkọ Jésù. Òmìnira ti ọpọlọ. Òmìnira nípa tẹ̀mí. Òmìnira ti akọ́ṣẹ́mọṣẹ́. Òmìnira nínú iṣẹ́ ìránṣẹ́. Òmìnira níkọ̀kọ̀. Òmìnira ní gbangba. Lónìí lọ́la àti títí láéláé. Òmìnira tó lápọn. Òun ni kí ẹ fi gbogbo wa dà ní orúkọ Jésù.
e fun olukuluku ni gbogbo ori ofe ta nilo e fun olukuluku ni ipa ta nilo e fun olukuluku igbesoke ninu aye ta nilo e fun olukuluku ni iwa rere ti olukuluku wa nilo ki esi fi eri si enu onikaluku fi ese re mule senu aye olukuluku a o si ma gbo nipo olukuluku wa eni to wa si bi loni ti won gbo loni nikin yi nibi ta tin se pade yi ati lori ero aye lujara boya radio tabi television atamo to wa nikin yi leyin oni yi eso olukuluku wa di eri ni oruko jesu oluwa ese oluwa dupe o a mo wi pe olohun olooto niyin ati se ninu aye re ati se ninu isi owo re ati se ninu igbe aye re nipa temi ati se ni gbogbo ju aye re lai boju weyin o nyo si waju oluwa ise o ati se ni oruko jesu so ti ri gba mo ni so ti gba koni fi aye re sile titi lai lai loruko jesu